àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run, àti òfúrufún fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn àti òru dé ń fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já, àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn, tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wò rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára.

comes coming true. Nígbà tí Israeli jáde kúrò ní Egypt, tí ara ilé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn. Judah di bi mímọ rẹ̀, Israeli di ìjọba rẹ̀. Òkúnri ó sì sá Jọ́dánì padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

ètò ẹ̀kọ́ tún ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. A ní lẹ́nu ẹ̀kọ́ àwọn ọmọ yẹn lórúkọ Jésù wọn ó ṣe àṣeyọrí. Aláṣeyọrí ni wọ́n. Wọ́n ò ní ṣàṣetì lórí ẹ̀kọ́ yẹn lórúkọ Jésù. Ọgbọ́n ìmọ̀ òye tí wọ́n nílò Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún wọn. Àwọn ọmọ yẹn ẹ̀mí títayọ bíi ti Dánìẹ́lì Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún wọn. Ọ̀rẹ́ tọmọ yín ò bá rìn tí ó báyé rẹ̀ jẹ́ lórúkọ Jésù kò ní bá rìn. Ọ̀rẹ́ tí ò bá rìn tí ó kó bá yàn mọ́ ológo rẹ̀ lórúkọ Jésù wọn ò ní bá rìn.

àwọn tí ọlọ́run ti ràn lọ́wọ́ táwọn náà ń wẹ́ ni táwọn náà ń ràn lọ́wọ́ lórúkọ Jésù ẹ lọ pàdé wọn lọ́sẹ̀ yìí. Àwọn tọ́lọ́run ti gbéga táwọn náà ń wẹ́ ni táwọn náà ó gbéga lórúkọ Jésù ẹ lọ pàdé wọn lọ́sẹ̀ yìí.

Aṣẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní West Radio 89.3 FM. Eléyìí ta kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bíi

0: báyìí mọ́lẹ̀, gbogbo ọpẹ́ gbogbo ògo ni forúkọ rẹ.
1: Ọlọ́run ògo ni forúkọ rẹ láàárọ̀ yìí. Ìwọ ló ti wà káyé ó tó wà, ìwọ ló mọ̀ wà nígbà táyé òní.

kábíyèsí ọlọ́lá máa jọba lọ. Nínú ìjọba rẹ náà làwa náà ti ní orí ọ̀fẹ́. Nínú ìjọba rẹ náà làwa náà ti ń yan fanda fanda. Àánú tá a rí lọ́jọ́ òní ìwọ Ọlọ́run náà ni. Màmá yẹn mo fẹ́ kó yin Ọlọ́run lórí àwọn ọmọ rẹ láàárọ̀ yìí. Lórí àwọn ọmọ yẹn Ọlọ́run tí ó jẹ́ kó sanwó ẹkún fáwọn tí ó fẹ́ ìrìn náà. Ọlọ́run tí ó jẹ́ kó sanwó ìbànújẹ́ fáwọn tí ó fayọ̀ gbá.

torí pé yin Ọlọ́run láàárọ̀ yìí ẹ ó rí Ọlọ́run yẹn ní ìyanu. Torí pé yin Ọlọ́run yẹn láàárọ̀ yìí a ní nínú ìrìn àjò ọ̀sẹ̀ ẹ ó rí ojú rere àti àánú rẹ. A ní lọ́sẹ̀ gan Ọlọ́run yóò bá yín pàdé ní ìyanu. Ní tó fi ń jẹ́ ìyanu yẹn gangan yóò fi hàn lórí ayé yín.

0: Ọ̀rọ̀ yanjú mi t'Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá ọ sọ láàárọ̀ yìí.
1: Gbogbo lágbogbo gbogbo ẹ̀yin gbogbo.
0: Olúwa ni kí n sọ fún ọ pé kó o má bẹ̀rù.
1: Agbára ìwọ ló ní. Má sọ láàárẹ̀ lọ nínú Ọlọ́run.
0: Ọlọ́run ni kó o má bẹ̀rù.
1: Má sọ láàárẹ̀ lọ.
0: Màmá ìwọ l'Ọlọ́run rán mi sí láàárẹ̀. Ọlọ́run ni kó o má bẹ̀rù. Dádì yìí Ọlọ́run ni kẹ́ ẹ má bẹ̀rù. Nítorí òun Ọlọ́run òun ti pinnu láti ràn yín lọ́wọ́. Lórí gbogbo tó wà níwájú yín, lórí gbogbo bùkátà yìí, lórí gbogbo ọ̀rọ̀ iléèwé àwọn ọmọ yìí, Ọlọ́run ní kí n sọ fún pé kẹ́ ẹ má bẹ̀rù. Nítorí òun Ọlọ́run yóò ràn yín lọ́wọ́.

láàrin ìṣẹ́jú márùn-ún mo fẹ́ kí wọn náà bá ọlọ́run yẹn sọ̀rọ̀. Elé ti gbóhùngbáròyé lọ́lọ́run yìí ọba dání má gbàgbé ẹni. Mo fẹ́ kí wọn náà pàṣẹ láàárọ̀ yìí. Wà á pàṣẹ láàárọ̀ Olúwa kí ìtìjú tó dé Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ mi. Olúwa kí ìtìjú ó tó dé Olúwa dìde ìrànlọ́wọ́ fún mi.

Ọlọ́run tí kò sí tí kò lè ṣe. Àní kí ọ̀rọ̀ tó já sí ìtìjú. Ọlọ́run ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. Ọ̀rọ̀ yín ti sọ láàárọ̀ yìí. Ó ní kí n má bẹ̀rù torí pé ẹ̀yin Ọlọ́run yóò ràn mí lọ́wọ́. Màmá yẹn ìwọ náà pàṣẹ láàárọ̀ yìí. Pé kí ọ̀rọ̀ yẹn ó tó já sí ìtìjú ẹ dìde fún ìrànlọ́wọ́ mi.

torí kò sí tẹyin Ọlọ́run ò lè ṣe. Àní kó tó já sí ìtìjú, Ọlọ́run ẹ dìde ìrànlọ́wọ́ ńlá fún mi. Ó kéde ẹ̀ sínú ayé rẹ láàárọ̀ yìí. Kí ọjọ́ tí wọ́n mú láti fi ọṣẹ sí yẹn tó pé, ìrànlọ́wọ́ ńlá Ọlọ́run máa jáde sáyé rẹ. Ọjọ́ yẹn Ọlọ́run máa sọdọjọ́ ayọ̀ mọ́ ọ lọ́wọ́. Ẹ jẹ́ máa dágbére láàárọ̀ yìí. A ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ tí Jésù Olúwa ọba ti dé. Mo fi ń lè fẹ́ Olúwa àti àlàáfíà Olódùmarè lọ́wọ́ títí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: bá fẹ́ polówó ọjà yín lórí rédíò
1: tẹ́ fẹ́ máa tà wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà
0: west radio ní kẹ́ ẹ máa bọ̀ o
1: àfetìwà gbé tiyín lárugẹ
0: owó owó ọ̀gá jára lọ o
1: come for your jingle
0: and advertisement
1: at west radio 89.3 FM
0: gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀ lájọ̀
1: iléeṣẹ́ ńláńlá àti kéékèèké
0: ẹ̀yin ilé ìjọsìn pátápátá
1: ẹ máa bọ̀
0: ẹ wá gbé wò
1: ẹ jẹ́ wò
0: ẹ jọ wò
1: ẹ tọ́ wò jọ́
0: Ọgá ni master.
1: Kí lẹ tún dúó ṣe náà?
0: Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o.
1: Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa.
0: Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì.
1: Ilé funfun pẹ̀lú àwọ̀ blue.
0: West Broadcasting House.
1: Ní Aláàfin Avenue.
0: Olúyọ̀lé Estate, Ìbàdàn.
1: Ọ̀yọ́ State, Nigeria.
0: Ẹ̀lú ẹ̀lú
1: 07066165053
0: tàbí
1: 08035093394.
0: West Radio. 89.3 FM
1: Ọlọ́run gbọ́ gbogbo tẹ́fẹ́ ojú kan ló wà.
2: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
3: Rọ́bà ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
4: Sọ̀rọ̀ Bami Fakẹ́yẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
5: Lọ́nà ọjọ́ Monday dùnkọ́ àgbàgbẹ́ yóò wọnú ilé yìí tọmọtọmọ o. Kábíyèsí rẹ̀ ọlọ́dún mọ́ra máa mí ọdídẹ mọ́dẹ̀. Ẹ̀yin Olúwa nítorí pé ọjọ́ nítorí pé ẹnu rẹ̀ dúró láéláé. Ònkọ́ tó wọlúwa ní ṣe ní ọ̀run àti ní ayé. Ó dá mọ̀nàmọ́ná pọ̀ ọjọ́. Ọmọ afẹ́fẹ́ ti ní ìṣúra jáde wà. Fún ìwà láyé wa ìwà láàyè yìí. Gbogbo ẹni ẹ pariwo gọ́ gọ́ gọ́ gọ́ gọ́
6: gọ́ gọ́ gọ́.
5: My name is Pastor Fakẹ́yẹ Emmanuel Baba Alábíyamọ. Baba Alábíyamọ ni mò ń jẹ́ Pastor Fakẹ́yẹ Emmanuel. Ìbùkún àdáàdá tó yóò wọnú ilé yín o. Mo sì wà lórí àdúrà lọ́mọ bá a ṣe ń babọ̀. Ọ̀sẹ̀ tuntun yìí wọ́n ní ká bá òkú kan wí lórí àwọn abiyamọ. Òun ni wọ́n ń pè ní ogun àpasáyé. Àìsàn abiyamọ lè wà láyé kó má jara ayé kó bá sì jẹ́ rọrùn. Abiyamọ tó bí ọmọ tí ọmọ rẹ̀ ṣàṣeyọrí. Ṣùgbọ́n báyìí kò gbé kọ́ọ̀lù ìyá rẹ̀ mọ́. Bá lè fi gbogbo ẹni sọ fún wípé àpasáyé nìyẹn. Abiyamọ bí ọmọ ọmọ yẹn dẹ̀ ti ń ṣàárẹ̀ láti ìgbà tó ti bí. Gbogbo nǹkan ló ti ṣe lórí ọmọ ṣùgbọ́n pàbó ló já sí. Débi pé ìyága ọ̀rá yẹ tara rẹ̀ mọ́. Bá lè fi gbogbo ẹni sọ fún wípé àpasáyé nù. Àìsàn kí abiyamọ máa wọ ọmọ ológun rẹ̀ níbi tó ti fàfàkúfà tó ti mùmúkúmu. Àpasáyé tótó láyè yóò sí. Kí ọmọ bíbí ẹni kó wà nínú ọgbà ẹ̀wọ̀n fọ́jọ́ pípẹ́. Ìrònú rẹ̀ kò ní lè jẹ́ kí ìyá rẹ̀ ó sùn. Àpasáyé tótó láyè yóò sí. Àwọn ènìyàn bá sọ wípé mẹ́ta lọmọ. Ìkíní ọkùnrin ìkẹjọ obìnrin ìkẹta ọmọ aláàánú. Àìsàn àìmọye àwọn tó bí ọmọ aláàánú. Ṣùgbọ́n àánú yẹn àwọn ará àdúgbò ló fi hàn. Ìyá tó bí lọ́mọ gangan kò fojú àánú wò. Ọmọ wà nílùú òyìnbó ń gbádùn. Níbi tí ìyá rẹ̀ wà ní ọkọ ẹwẹ́dú tó ti ṣe gìtà lábúlé. Àpasáyé tó tó láyè yóò sí. A ò mẹ́ni tó jíṣẹ́ fún ọmọ kó má máa tọ́jú ìyá rẹ̀. Débi wípé tó bá fẹ́ fún ìyá rẹ̀ lówó láti ìlú òyìnbó. A kọ́kọ́ fowó yẹn ránṣẹ́ sí àwọn ará àdúgbò náà. Ó lè fi 50,000 ránṣẹ́ sí ìyá lọ́gbẹ́jẹ́ ládùúgbò. Tí ìyá lọ́gbẹ́jẹ́ bá máa jíṣẹ́ fún ìyá rẹ̀ á kà fún ní 10,000 ni. Màmá gbogbo ẹ̀mí àpasáyé lórí rẹ̀. Tó ń là kọjá bẹ́ẹ̀ yàbọ̀ dúró dì ọ́ lọ́jọ́ iwájú. Lọ́ni abá irú ẹ̀mí yẹ wí.

0: Mr. Ali, or a guest, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. Alejo, Mr. kọ́nà ṣẹlẹ̀ orílẹ̀-èdè yìí lọ́wọ́ yọ̀dá àwọn kò tí ẹ̀ yé mi mọ̀. Kí ni tí wàá jáde rẹ̀ ń ṣe náà sọ fún mi?
1: Kò yẹ ẹnikẹ́ni.
0: Ó yẹ káàbọ̀ lẹ́sìn tó ń jẹ́ NLC from airport gan immediately. Ṣẹ́rí nìkan lèmi kí wọ́n wò ṣẹ́rí àwa gan ọ̀rọ̀ là ń sọ ju nígbà tí Babangida wà. Ọ̀rọ̀ attraction ọ̀rọ̀ Babangida náà fi press the neck Babangida tó fi step aside. Ọ̀rọ̀ attraction náà fi press the neck Abacha tó fẹ́ kọ̀ọ̀kan gbàtò lógún Kámẹ́gbádà. Ọ̀rọ̀ làwọn generation yìí sọ. Ọ̀rọ̀ làwọn náà sọ àwọn attraction. Àwọn púpọ̀ yóò báyìí wá jẹ́jú iná ní ìṣeré. Àwọn tí ò rán wà ẹ̀ ń sọ̀rọ̀ ok nígbà táwọn mọ̀ sí bẹ̀ wọlé sí ìwé tó máa ránkọ́ olómiyè ìwé tó máa ránkọ́ fẹ́. Ọmọ ìfẹ́ ìtàwé kọ̀ọ̀kan ni. Owó gáàsì tá à ń ra owó gáàsì tá à ń ra gangan owó epo làkà ń sọ owó gáàsì tá à ń ra gangan gan lójoojúmọ́ tàbá máa dáná àmà ra gáàsì rẹ́pẹ́ ní 2000 gan táwọn yẹ 2000 gáàsì sọ ń bẹ́ naira 80 naira. Ṣẹ́wọ́n máa fi ilẹ̀ ara 900 lè máa fi 12kg àbí 2.something ẹ̀rọ wí sáà ń fi ilẹ̀ ń fin
2: yìí.
0: Gbogbo pọ́lísì àti pòṣẹ́ táwọn fi ìgbésí ilẹ̀ láti run wa ní kọ́lọ́ ń bá lọ́wọ́ wọn.
1: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé nígbà tó máa padà ok wọ́n padà sílé ẹ̀kọ́ 10 sọ́nsìn ọ̀pọ̀lọpọ̀ ò ní ìwé tó fẹ́ kódà ẹlòmíì gan bóyá wọn kọ nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé ẹ̀kọ́ wọn kọ rabá bóyá wọn kọ
2: ẹlòmíì
1: àwọn ọmọ tí wọn bá àbọ̀ ti bá wà ni wọn lè nìkan lọ kọ́ àwọn kan sínú kí ni ẹ kó wọn sínú hóòlù bẹ́ẹ̀ gbé kínní torí pé àwọn òbí wọn nígbà wọn tí ì sanwó nígbà wọn bá tí ì sanwó ẹ jẹ́ àwọn tó tí ì sanwó kan máa kọ́ wà nínú kíláàsì náà.
2: Hello.
3: Hello.
2: Yes, sir.
3: Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ sà.
3: Mo kí ayọ̀ nànà, mo kí atọ́kùnmọ́ o.
2: Ẹ ṣeun sà.
3: Ara àánú gbà lórílẹ̀-èdè yìí o.
2: Àmì.
3: Orúkọ mi ni Mr. Sam láti Liberty.
2: Yes, sir.
3: Ẹ jọ ń torí Ọlọ́run. Àkíyèsí kan mo fẹ́ pè fún olùyànnàlọ́wọ́ yẹn.
2: Yes, sir.
3: Ní láti ṣe ẹsẹ́ pé 200 ni Tinubu bá epo tó wà lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà nígbà tó wọlé. Iṣẹ́ 200 o. 185 naira.
2: Ok, ó dàgbà sí approximate ẹni pé ká tẹ̀ sọ pé 200.
3: Lóòrán lọ àní ní láti
2: ṣe ẹsẹ̀ pé
1: bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sà.
3: 185 naira ni Tinubu bá
2: owó 200.
3: Owó
1: 185.
3: Owó 200. 185 naira ìgbà tó dé ló sọ di 500 ṣé o yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà tí wàá wọ nǹkan nìsín bàbá sọ nìsín àtẹ́rí bàbá tinubu mọ̀ nípa òṣèlú ni kò mọ̀ nípa governance ọdún ẹlẹ́dàgbọ́ kò mọ̀ nípa governance ó mọ̀ nípa òṣèlú o pé kan mú eléyìí kan mú mọ́ eléyìí kan yí eléyìí kan yí mọ́ yìí kan fà wọlé ó mọ̀ nípa ẹ̀ but governance kò mọ̀ nípa governance. Ẹ wo nísìnyí owó skul ló ti ti dẹnu sókè yìí èlò là ń san tẹ́lẹ̀ lówó skul 40,000 to 50,000 òde olóògbé nẹ́fọ̀ndì dé nẹ́fọ̀ndì rẹ̀ ni wá san 200 and something ẹ jọ ṣé gbogbo ọmọ lórí nẹ́fọ̀ndì gbà kí ló dé táwọn máa san 30-40 wa táwọn san 50 sẹ́yìn tó gbé irú eléyìí tó gbé wọlé sẹ́rí ìjọba yìí ẹni ò mọ nǹkan táwọn ọmọ nàìjíríà àjàrò òbu yẹn ni mọ nǹkan tó ń ṣe o nǹkan tó lè ṣẹlẹ̀ láyé ọ̀ṣẹ́ ọmọ ilẹ̀ gangan lè yo. Sẹ́rí ọ̀rọ̀ kò lè ṣẹlẹ̀ láyé ọ̀ṣẹ́ ọmọ ilẹ̀ bàbá
2: mi lọ sí wọn jọba yìí.
3: A ti bọ́
1: bẹ́ẹ̀ni láyé ọ̀ṣẹ́ ọmọ ilẹ̀
3: láyé ọ̀ṣẹ́ ọmọ ilẹ̀ kò lè ṣẹlẹ̀ ẹ̀yin náà wà wò ó nísìn kíjọba lélẹ̀ tá à ń ṣe báyìí nísìn olóko lè loko olódò lè rodò àwọn olè àwọn èèyàn ọ̀rọ̀ ń jẹjẹ àárọ̀ kò tó ń jẹ ọ̀sán kò tó ń jẹ alẹ́ kò tó ń jẹ tó bá dẹ̀ yá níta àwọn kan máa ní kẹ gbárùkù sí tó ìdí bẹ̀bẹ̀rẹ̀ nítorí pọ́ ọmọ wọn bọ́ọ̀ lẹ́sẹ̀ ọmọ ṣe máa ṣe tí ò dá tẹ máa ní ká gbárùkù sí. Ẹ wo ẹ jẹ́ kí gbogbo wa lọ ní pvc wa lọ́wọ́ pvc wa ló máa
1: ṣèdájọ́
3: lágbára lọ ní 27.
2: Lọ́sẹ̀ tó kọjá yẹn approximate owó yẹn pé
1: bẹ́ẹ̀ ni pé
2: the actual price
1: pé ká gba ìpè òkè
2: yóò tẹ̀ wá jẹ́ yé
1: báyìí.
2: Fún ní ìsinmi o ti 1450 lẹ́nìkan sọ
1: yìí. Nígbà tá a kéde pé ó da kò sí nǹkan tó ń jẹ́ subsidy mọ̀ ó bọ́ sórí 500 àgbà. Gbàwó lọ ṣe wá ṣe ó wá ń lọ ó mọ́ fi sọ wá kọ̀ fún wa láwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀. tio tete to mama awon oro to mama rin do to mama rin ya ma ko fi wo pe tori e la won fi gbe lori 700 from 700 o bo so
2: ni pa jayan. Hello.
3: Hello.
2: Yes sir.
1: Yes sir.
3: Hello, welcome.
1: E caro sir.
3: O da fun yo.
1: Amen.
2: I ti wa lion de lati apata.
3: I ti wa lion de lati agbegbe apata ni.
1: E caro sir.
3: Ayi da ta wa ti nu bu italian ni o je ka so toro.
2: Ha. E da kun tori olo.
1: Inu bi baba yen ni.
2: E wa teje je.
1: E ma ja fi binu soro
2: ide. I se ba n bi. E ma binu. Hello. Ihe ti re. Hello.
3: Olumiye.
2: Yes sir.
3: Sheri se ba gbo awon tun campaign yi gan. Won so ba n po so fun wa bo se se refinery wa mere ni ke won so fun wa. And for refinery, I think one depot. And what would I say? Suppose produce land, bound one depot, she very, I would go on refinery, she very. Oh, so for my event, and they go at a refinery, so to one already.
1: Robert, she said, but
3: to say that, okay. Ah, then it can work. So, yeah, by my refinery, oh, go take one depot, what I need to do, Nigeria. By my share, it can work at all.
2: And the column would that subsidy, Pada.
3: Then it's good for that. Good for that, no, me. Yeah, me, you don't want to tell me, you don't want to tell me. Emi kan pili si le mo ni awon se na ku ko lo dariji mi tori nkan to won mi mo fi mo mi mo pe ile okun le tori mo fe ko okun le ko dariji mi ko hu mi bo po ko to ara inflation o ti po ju
2: eh yan si survive
3: it's okay ki ki le fe se se ti po se ti po ti temi le ba lo e fe awon yan ma de kan na ni ba survive e ma bi to bo
2: e se e ja sare doke lo na ka se mi mu ta ba pada de a te wo waju a ma gba ipe lolokan ojo kan asi mo mu awon iroyin meeting ben wa chiwa ikoni kan ga agbon magbe worlds radio 89.3 FM eku kale

0: Eka bo pada lati oke lohun itesiwaju oni won pe ni opa isegun ikanni konga gbomogbe 89.3 fm na le wa yolu ole estate ni le ibadan lori eto yin eto wa gbeyewo iroyin agbomogbe ni konni konga gbomogbe awon oju opo yen sin iseju wele wele eja ma se lola febo hello
1: sir
0: e wa koju mo sir yes sir
2: Yes, sir.
1: Yes, sir.
2: Yes, sir. I miss her.
1: Yeah. Sorry. Hope I can't say. And you were for more, and I almost knew what they got off to go about that. Sorry, do me for call. I went no while looking before. I went no what? Come on, let me know what did you call me, girl?
2: Iru won le mama ma ri orisirisi owe lo mama ma pa pa ko si be se fe so pe kini yi o ye ko ri bayi awon ti ma lo fun pa rara won tun ri owe kan fi back up gan
0: pe
2: ah aro owe kan fi back
0: pe o so mo loku be ni
2: so won ri nkan kan so
0: hello
1: e
0: ka ro sir
1: e ku se
0: e ku to to ni e sun sir
1: won gba fun gbogbo be se se laaki won lo je ti won du ka fe contribute
0: e se sir
1: on lo je ki o da fun wa
0: amen
1: I want your baba. I'm not going to tell you
0: one.
1: Mulati Bodija, in the Ragari, if you are not one who lends you that Ragari, I don't mean Ragari, it's a story. Once and go look upon some one day, they are. You don't mean that you might talk to my toilet. And you don't have to buy out, and you are 10 man to somebody is a politician, and on that door. And go out of breaking the cash. Money and when you put that for machine, I got them for the major technical. And to my second, and that now come back by the officer, she has the other draft. And it's an incredible, which is only for party queen, and people in the clinical. What's that? She saw that Moab was it. Money, my mom, she attended that guy, let me that he got up the bus to go on there. And yeah, then let's work for you. When you got them over, she said, I'm not
0: coming
1: on. I'm not coming on. Ori be o soro confuse ani ma ton soro se yi ani se nisin kan dise yi an se se kini kan se o so agbo pe awon leyi won si owo ba won lo ni je owo won ba ton fun won o ti je kan confuse ti ma do bi se an to ba lo ni account e bele ti bo pelu pe won lo si court to pe ko won ma ka ma ta sa fun yan ko ma se ti owo won mo tun tin ta si wa owo mi tinubun gada to fin se pe won fi se da ja kan ti e ba do pe ni problem ti wa kan kan ba no ni problem Ti gbogbo na re ti ewu to ba wu ko ma ka ma to to gbo lo ko ma gbo wo awon la ma gbo wa le olorun ran lowo
0: oruko yin ati bi te tin pe sir eya won ti lo o se be ka da ko mo ki o to ma lo sugbon unfortunately ara kun se ere ti wa e ri pe won tun ti ku o Nigeria bayi won ni lo fun second leg holiday. Hello.
1: Lọ́jọ́ máa kójú mọ́.
0: Yes, sir.
1: Ṣe rí orúkọ tèmi ní Adélàtì UI ní Dubai.
0: Mr. Adélàtì UI.
1: Ṣe rí ọ̀rọ̀ tí previous call akọ̀ yẹn ló ṣe lórí mo fẹ́ dá sí. Ṣe rí èmi máa ń worúgbà mí pé àbíṣẹ́ ayé ni. Mo lọ sí Ondo, mo lọ nígbà 2022 election torí mi gbé kò dáadáa. Mo ní bàbá yìí mo sọ fáwọn ìgbọ́ mi kan, ìgbọ́ kan tẹ̀wà tó wà lórí má fi gbọ́ tá a ní wà lórí wíṣẹ́ àbọ̀dá. Ẹ má máa dìbò fún àwọn ará ìlú mọ̀mọ́ wọn dáadáa. Ó ní ẹ̀rọ torí pé mínísítà kan ní sáà fèsì ọlọ́dọ̀ wa ó ti fún ọ̀nìtẹ́tẹ́ ìta fún orúkọ wọn sábùjá. Ǹjẹ́ ẹ mọ̀ pé gbọ̀gbọ̀ dáì báyìí? Nítorí ni wọ́n wà níbi tí ó dìbò ojú tí wọ́n máa ń fún lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ̀rí mọ̀ gbọ́dọ̀ láti dìkọ́ orí wíṣẹ́ àná wà. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni mo wá wò pé wọ́n ti dìbò fẹ́ni tó wọlé nísìn business mi ò wá mú. Nísìn báyìí mo wà ní Babuwari shop mi kan tí máa ń ṣáà tí máa ń po 10,000 máa fi pa 2,000 naira owó mọ́tò àti ìlọlẹ́gbẹ̀ ò sí mọ́. Bọ̀dá tí mo sọ lóhùn déwà jẹ́ kí n gbádùn mọ́ pé kí n máa sẹ́dọ̀ owó tí mo ní ẹgbẹ́ ilé dìbò fún tí ò jẹ́ kí n lè rówó tẹ̀yìn sí ní mọ́. Àwọn ọ̀rẹ́ mi wá pọ̀ bẹ́yẹn ìyẹn number one Marwa kan wá gbé mi ní àárọ̀ láti Sango dé Mọ́kọ́lá dé Sango. Nígbà tó débi ilé epo kan bá ti ń dárúkọ epo tán mo ra ari tó lẹ Ọ̀yọ́ Monday Sinka mo ra ari tó lẹ sí mo ya bọ́lẹ̀. Àwọn kan àwọn tó kù yes no unlike me tẹ́lẹ̀ máa fún lówó màdẹ́ tí máa kọ́jú máa wọ máa wọ ọ̀kadà mi I had my money. Ṣùgbọ́n nítorí tó lẹ̀ sára mo tọ́ kọ́ra ọ̀kadà yẹn ṣùgbọ́n àti ìjẹ tó padà lọ ó dá ọ̀rọ̀ sílẹ̀ ó padà lọ pé ẹjọ́ bó bọ́ ọláìpẹ́ níbẹ̀ báyìí mọ́. Nítorí bó dàbí ẹlòmíì tó bá fi lè fi fìlà bàbá ẹ̀ dé rí kí lè porí ẹ̀ máa ń pé mọ́. Kò ní bàjẹ́ fún yín.
0: Kí ló tẹ̀
2: ọ̀rọ̀ bàbá yìí.
0: Hello sir. Kí
2: fìlà
0: mọ́ mi. Yes sir, ẹ ti wà ń bẹ̀ sà.
3: Kásá mi lẹ́ẹ̀kan sí o.
0: Yes sir. Yes sir. Ẹ ṣeun sir.
3: Ẹ wo ṣe rí ọ̀rọ̀ tó ń sọ yẹn òótọ́ ni. Bọ̀ ṣe rí àwọn kan wà tó jẹ́ àwọn Yorùbá wa yìí tó jẹ́ pé alátẹnujẹ ni wọ́n. Tí wọ́n bá ti ń jẹ nínú ìjọba kan wọn ní lè sòótọ́ ọ̀rọ̀ mọ́. Ká dáradá ló máa jáde lẹ́nu wọn. Ṣé rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa wà sí concern gan lóòótọ́ láti gbé sí la ti ń bọ̀ 8 kéèyàn gbé sórí kó wọ fẹ́ẹ̀sì Ọ̀yọ́ Monday Redemption. Irú àwọn yẹn gan tó bá lọ wọ́n máa ń bì nínú ni nítorí pé mo ti kà wọ́n pẹ́ ni tí ó jẹ́ pé òye òye wọn rárá. Báwo lèèyàn ṣe máa ṣe rú ẹ̀wọ̀ bí ìlú ṣe rí yìí ẹ̀wọ̀ bí ìlú ṣe rí ẹ̀wọ̀ bí ìlú ṣe rí nítorí Ọlọ́run. Bíbíà nìyẹn bẹ̀ yẹn nísìnyí ẹ̀wọ̀ adìyẹ 30 naira máa lépo ní bíbíà 30 naira lépo ní bíbíà. Ọ̀rọ̀ Tinubu yìí ó sùn yàn o àwa ọmọ Nàìjíríà àwa ọmọ Yorùbá tẹ́ máa ń tẹ̀lé pé ìdíbẹ̀bẹ̀rẹ̀ ẹ lọ ṣọ́ra yín ó dá.
0: Ẹ ṣeun sá.
2: Ẹnìkan ṣe lórí mandate
0: yẹn. Kálukú ló lè.
2: Tèmi kàn ní pé ibi mandate yẹn ni tèmi bá fẹ́ stand lé lórí. Kẹ́nìkankan máa wà láàmì lórí ẹ̀. Oníkálukú ló lè dúró lórí mandate.
0: Tẹ́sẹ̀ bá ro mi máa jókòó lórí mandate. Hello.
1: Olómi.
0: Sá.
1: Kò máa blame àwọn èèyàn.
0: Òun náà ni answer yìí.
1: Sọ máa ń sọ pé sọ máa níyàn wà highly manipulative ìjọba yìí. Wọ́n máa níyàn mọ̀ bọ́ ṣe ń lo tools tó ń pè ní propaganda ìjọba yìí nì. Ẹ wo GDP yẹn. Anẹ́nìkan náà ń sọ̀rọ̀ lórí GDP mo dẹ̀ ń wò báyìí. Wọ́n á ní ṣó lè ṣe analysis GDP fún mi. Ó mà ní GDP wá ti increase kò ṣẹlẹ̀ Nàìjíríà mọ̀ kọ́ wò báyìí. GDP increase àwọn olùṣẹ́ kù Nàìjíríà. GDP increase àwọn èèyàn olùṣẹ́. Propaganda yẹn ó sòwò high gidi gan fẹ́ pé wọ́n ìjọba yìí sọ pé fún nìkan gbogbo àmà ìpè fún yín o. Ìjọba
2: ìyẹn ní agbára o.
0: Wọ́n manipulate. Ṣèjọba dẹ̀ yẹ kó máa manipulate àwọn èèyàn.
2: Tèmi ni pé àwa ni ká mọ nǹkan tá à ń ṣe. Ṣé o ti yẹ yín? Àwa ni ká mọ ohun tá à ń ṣe. Ibi tó bá wọn oníkálukú ló lè yà sí.
0: Ló lè tó sí. Ó bá òun lè dé fìlà
2: mọ́ òun bẹ̀. Tèmi gẹ́gẹ́ bí mi ṣe ń sọ ni pé èèyàn ò lè mi ò lè rí nǹkan ní funfun kéèyàn sọ fún mi pé dúdú
0: ni.
2: Ohun tèmi rí lèmi a ní wòye tèmi bí mo ṣe rí lèmi a ṣe sọ. Ó lè má dùn mọ́ nítàn nínú kò pọn dandan àmọ́ èyí tó ṣe
0: kókó. Dandan kọ́ni ká jọ rí nǹkan kan náà.
2: Àlejò rí nǹkan bá náà. Àlejò
0: sùn ká kọ rí ibì kan náà.
2: Àmọ́ èyí tí ò bá da ẹja sọ pé kíní iye ò da.
0: Hello. Yes sir.
1: Ẹ pa kíní mi lẹ́ẹ̀kan.
0: Bẹ́ẹ̀ ni bàbá mi. bi a tin je la
2: eja ma se je je
1: eja so to le ko kan to
0: ba je gbogbo igba ni ka so to
2: a le so to e ma je o je ro lile
0: baba mi baba mi
1: e mo ko mi so la buru lodi radio
0: baba mi
1: o ni ife soro pelu yin e ni soro da gba olo
0: ami
1: tumo bo da se npa yen won gbo nkan kan rara
0: eh a tumo demo leti ni
1: mo so soro ti mo wa e ba mi dashi yen e wa facet mo leti
2: e ma binu baba
1: ani ni soro da gba olo wa wa de wa pelu wa
0: ami
1: baba wa ye be ba ye tinubu e ba wa ba soro e gugu mo ma so pe ba ba soro be ti ko gbo nkan kan rara ni si owo si Nigeria e wa do ibo
0: be ni mo le do second leg
1: la ti wa bi wo tun wa di gbogbo to ba ya si pe ta tun di bo fa won se ko wa do to ba wa ti ba ba to wa ka pe fun wa ka soro da ba fe ti ngba ye
2: ko ni lo ka to ba
0: won ba wa one on one
2: eh mo pe jo rira niyan ati pe e le fi ibo yin ke tu fi soro fun won
0: eh eh eyan tu le fi bo soro
1: have the app is already
2: so e ma ja
1: ti wa ni o si se
0: amen
1: agbara olodun to pa tara ti ba mo tun
0: amen
1: ore do ba fi be bi pa wa to ohun nu olodun nu gbe do ba wa ti wa se je ka ni ohun nu olodun nu
0: so ko da en to ba wu to n se ka eh ipinye ti re en to ba wu to n se ka ohun nu olodun
2: ohun abi to ba to
0: pa won yan
2: eni ti mo dibo fun ti mi o foju mi kan leyin odun merin ngo ba de ma tu fi bo soro sapa bi ti o ba
0: won hello sir
4: yes e se so ni ba je o
0: amen
4: mo ki an bi so so wa jun de ka la iwa na
0: e se so
4: tan so la ma se la to na la
0: e ka ba so
4: kan fe ro awon yen wa ni e ku ya e fe la wa ijoba n gbo wa ko ta ba bu won ni sin won mu yan so ko won fi ti an ma fi ko ba ile ise yin atawa na de be oro te so o to ara ka won yen le ko fun yin o ibi to mo wo ni chulo 200 tele aro e awon to ta ko ni 300 ni ene mo o
0: ti po
4: so e ara na won yen je de be oro to se so awa la fi bu wa soro ta pe ni to to mo na manipulate yan o le se ni ko se kan kama a o ki won a ri ti ta ta ta si lo sun awa ni ka wu ti pe le o sa bi sari ko gbe mo si awu to awon yen gbo won to wa ko pupa mo na won na fa ka di bu si to kan wa wa bi te ri o kan wa ti ka ma je kan tan ele keji gugu be no ta pe ni to to adi se na ti gbara wa ile puta ka di wa ni ka lo jadi ka dibu njo ti bu oye ti ninu eko eto
0: e sho sir ojo e sho sir Mr. Sulaiman Shere
2: bo se ye ko wa niyan bi n ba eni ti mo dibo fun laarin odun koda laarin odun meji ti mi o ri ipa rere kan to se kini e ko si wahala mo sa mo pe
0: awon
2: wa sha ni o sha pa so o wa de o wa ni 100,000 koda o le fun mi 200,000 kinti tori e wa te ka sapo do mi o ri iye to o to ro ni
0: ko se en ti o ni price
2: e gbo mi o ri price to le fun mi to ma mu mi fi dibo fun fun eni ti mo dibo fun tori pe itumo eni pe lasiko ti mo dibo fun e nibo lo fi la ka ye si to wa se awon nkan to promise pe o ma se to wa de wa se pe iye bayi bo ba won iye ba ri o iye million o ba ri o ma ko bo iru eyan bi yen yes iru eyan yen o se dibo fun mo tori pe o ti fi han yi pe
0: e se ni gba ni
2: owo te ba ni won wa mi o le gba tori pe mo mo pe owo ti ma gba yen ma jiya e
5: hello
0: yes ma
5: e ka
0: ro ma
5: e ku eso
0: yes ma
5: mo ki baba mi to wa nbe yen se o eni dam
0: amen
5: olorun a kuku de gbogbo gbiyanju yi yo de lade
0: amen
5: so le n ba wa try well fm ah in fact e ba wa try
0: kaka
5: awon eyan o tun ti be kan mo gbo ko ni oye won ni oruko temi ni mi si ejonet lati ogunleye of liberty road
0: e
5: wo o su wa ko lohun bo gba wa ni amo ba ti fe se ka de mo ba ti fe explain fa awon eyan wa emi o mo bo yi o se ye eyan bayi omo n lo school ara epo igbo one liter kini bo tu e fa yen ati ororo kan ana 10,000 lori epo ati ororo e wa si lo pa ara laisi are wa ara gba ara
0: omo ti lo aya
5: station ni omo wa omo wa
0: chai e si wa nbe o
5: teli gogo gogo teli ta ri 750 ko ki ti mo ti agba ta o de po da da lowo wa anu olohun kan la kan pe ran mo emi ni ewu olohun o gba wa kolohun je ki ye awon eyan wo si radio kan mo gbo laaro eniyan so pa won ti gbe won leyin e ba ri bi preacher ta yen ti je danu ni pe kan ma soru yen lori radio awon nlo kan wa se bale pelu weri ta gbo ko lohun o je ka ti awon yin gbo ki je won si pe to dadi ji adipo obo olohun ona yin lowo yo teyin si waju o ye lese mo ni jona
0: amen e seun ma lati liberty
2: 750 fun hostel
0: hostel
2: unu mo nwo pe so la le get nigeria ni abi
0: won la won ri po ibo kan won ra iroro won
2: da mo gbon yen amon 750000
0: jo akolo abroad lo school abroad
2: bi awon se si dollar lo ma wo pe ton se wa je 750 tori ko le ni nigeria
0: eh pe hostel o to be
2: olorun a ran wa lowo to o to be abi so emi e mo pe mi o
0: eh de be
2: mi o ti mo university bye amon gba ma fi je 750
0: yes sir
2: so that means ngba to mo ti wa ba wa fi to age a ti ju be lo anilo lati
0: yes sir
2: wa dada
6: hello
0: Yes, sir. Hello, sir.
6: Hello.
0: Yes, sir. Oruko yin e ba nbe muso ki, sir.
6: Yes, sir. Dura lo toro lati Ibadan.
0: Yes, sir.
6: Awon se lu ba ko lo.
0: Ami. E gbo muso ki, sir.
2: Ya won sese jini.
6: Ora won lo se lu wa.
2: Hmm.
6: Para ko ta nu wa.
0: Ami.
6: Wọ́n ti bẹ̀rẹ̀ fún ọkàn tí ká kiri wáyé. Ọ̀dẹ̀ òkú dúdú náà lọ tó ń so. Gbogbo wa náà ni ọ̀rọ̀ kú sọ́wọ́ wa. Àtọ̀ síṣẹ́ ni wọ́n tẹ́tẹ́ ṣàyàwó síṣẹ́ wa. Nígbà tá a rí ní fàìnárì, ẹ pé kúrúdù nìkan náà ṣiṣẹ́ lé lórí. Ní tí ó gba àwọn aráàlú gangan tó kàn wá. Wọ́n mọ bí wọ́n ṣe.
2: Oja
0: asuko ti ko wa papa mara a ni le gba ipe kankan mo business news yo wole abi business diet yo wole ni baba si dede aladbolu san yolu dayo
2: e seun jare
0: e seun Nigeria dayo ti gbogbo kan se
2: amen
0: ngbo ba da toto ta teyin atawa won ni fe ni kenin wa sha wa ti e seun e ku atoto nu lataro
2: e kabo
0: amore yin bo
2: amen amen e seun
0: Adedamola Olóyè Dẹmọ Bàbá Olómi lóko tèmi jẹ́. Nígbà Nàìjíríà bá dà tó dùn tá àtẹyìn àtà wọn ní fẹnikẹ́ nínú àṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè. Mo fi ń sọ́wọ́ Ọlọ́run. Ìbànújẹ́ ó kéré pọ̀ kò ní dọ̀dẹ̀ gbogbo wa. Ó dé gbà.
7: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ́ wa, kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

Ẹ̀ka sàn-án, àsìkò iṣẹ́ láti àárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé la máa fún yín lọ́sàn-án tòní láti ìkànnì kànga àgbọ̀mọ̀gbẹ 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, olóyèdè lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣetán àti gbé àbá ètò ìṣúná ọdún 2027 wọnú ilé ìgbìmọ̀ aṣòfin lọ lóṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ni wọ́n ṣetán àti kó àkọọ́lẹ̀ àwọn tí ó láǹfààní àti díje nínú ètò ilé ìgbìmọ̀ aṣòfin ètò ìdìbò rẹ̀ lọ́dún 2027 síta. Ààrẹ ilẹ̀ Guinea àti Ivory Coast òní pàdé papọ̀ láti ṣe àtò àfẹnukò lórí àjọṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ilẹ̀ China ti sá ìròyìn kan wípé àwọn ṣe ètò ìtanilólobó fúnlẹ̀ Iran kò tó di pé ìkọlù kan wáyé èyí tó gbẹ̀mí àwọn ọmọlógún tó jẹ́ tilẹ̀ Amẹ́ríkà. Ìgbìmọ̀ tó ní ṣe pẹ̀lú adarí ayò lórí pápá òní láti gba àṣìṣe kan tó wáyé lẹ́yìn tí wọ́n ní wọ́n fààyè gbà kí ẹni tí ikọ̀ Manchester City kí wọ́n jáwé olúborí mọ ikọ̀ Manchester United lọ́wọ́ nínú ìfigagbága tó wáyé lánàá. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé nínú ọ̀rọ̀ pé wọ́n ti ń gbèrò láti ṣe àkójáde ètò tó ní ṣe pẹ̀lú ìṣúná ọdún 2027 lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí lóṣù kẹsàn-án bí ó ṣe wà lára ìgbésẹ̀ láti mú kí ètò ìtẹ̀wọ́wájú orílẹ̀-èdè Nàìjíríà nípa àgbẹ̀ ètò ọrọ̀ ajé rẹ̀ àti ètò ìṣúná àti láti kojú àwọn àdojúkọ kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ìmúṣẹ àwọn ètò ìṣúná wọ̀nyí. Èròǹgbà náà ló wà nínú àtẹ̀jáde eléyìí tí a pè wọ́n ní akó síta nínú àtẹ̀lédè kan tó wáyé lọ́jọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2026 èyí tí wọ́n sì bọ́ọ̀lù látẹ̀yìn tí ṣe adarí àgbà fún ẹ̀ka ọ́fíìsì tó ń rí sọ̀rọ̀ ètò ìṣúná nílé iṣẹ́ ìjọba àpapọ̀ èèyàn Tanimọ̀ Yakubu. Àkọọ́lẹ̀ náà eléyìí tó jáde sọ́dọ̀ àwọn oníròyìn lánàá òde yìí nípasẹ̀ ojú òpó ayélujára àjọ náà òní ṣe àkókalẹ̀ gbogbo àwọn gbèdéke àti àwọn ìlànà tán fílẹ̀ fáwọn ilé iṣẹ́ àjọ àti ẹ̀ka tó jẹ́ ti ìjọba nípa ìgbaradì wọn láti kó gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí wọn ó ti náwó àti iye tí wọ́n ṣeéṣe kan fẹ́ náà fún ètò ìnáwó ọdún 2027. Bó tilẹ̀ jẹ́ wípé àkọ́jáde àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ yìí wọ́n ní kò sọ ní gbèdéke ọjọ́ eléyìí tí wọ́n fẹ́ ṣe àkósíta àti ibi ọjọ́ tí wọn yóò gbé àbá ìṣúná náà lọ ṣùgbọ́n gbogbo àwọn àlàkalẹ̀ tí wọ́n ti yà sọ́tọ̀ òun ló ṣàfihàn pé ìjọba àpapọ̀ òun ló ń gbèrò láti gbé ètò ìṣúná lọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí kí àárín burúkú ṣe ku oṣù mẹ́ta àti ọjọ́ díẹ̀ kí ọdún 2026 ó tẹnubodò. Àtújáde àkọọ́lẹ̀ àwọn tí ó jẹ́ olùdíje fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 òun ló ti wà ń ta látọwọ́ àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC gẹ́gẹ́ bí ìgbaradì fún ìdìpọ̀ láwọn ààyè eléyìí tó ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa èyí tí ń lọ bí 19 lásìkò tá a wà yìí. Àkọọ́lẹ̀ náà ló wá látọwọ́ àwọn àjọ tó ń sọ̀rọ̀ ètò ìdìbò ilẹ̀ yìí bí àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje bó ṣe ń gbaradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 èyí tó sì ń fún àwọn tó jẹ́ olùdìbò ní àǹfààní àti ààyè láti mọ àwọn tí ó láǹfààní àti máa gbégbá láti máa dupò láàrin ara wọn eléyìí tó ní ṣe pẹ̀lú àti lọ rè ṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin. Ètò ìdíje yìí ó ní ìrètí wà wípé yóò fa ọ̀pọ̀ àwọn tó jẹ́ gbajúgbajà olóṣèlú òun ni ó fa àwọn mọ́ra ní ilé ìta ti rí àwọn gómìnà náà tí wọ́n pé wọ́n ní ti ṣe sáà wọn tán tí wọ́n sì ń gbèrò láti lọ rí dupò lọ́dún 2027 àtàwọn míì eléyìí tí wọ́n pé wọ́n ní wọ́n mọ̀ láǹfààní àti dupò lásìkò yìí. Àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n pé wọ́n ṣe tí wọ́n sì wẹ̀ tí gbogbo ẹ̀ láǹfààní àti tújáde báyìí òun ni wọ́n pé ó fi gbogbo àwọn olùdíje náà sí ojú táyé níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú wọn sì ní ìrètí láti tẹ̀síwájú nínú ètò ìpolongo àti láti kó ara wọn jọ síwájú ètò ìdìbò gbogbogbò náà eléyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí.
Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ìfọwọ́ òfin bí ẹnì kan. Eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlọ́run Tọba Babátúndé. Ẹni tí wọ́n pe wọn ni wọ́n fẹ̀sùn kan pé òun ló ṣe àpòjáde àti pímọ́ títa àwọn egbòogi kan. Eléyìí tí wọ́n pe ó pa ẹ̀mí àwọn èèyàn ní àwọn agbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Odigbo. Ní ìpínlẹ̀ Ondo, ìròyìn ṣe àkójọpọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wípé kò dín ní àwọn èèyàn tó jẹ́ olùgbé bí 30 níye láwọn agbègbè méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọgbẹ́ mímì nígbà tí àwọn bíi 100 míì sì wà nílé ìwòsàn lẹ́yìn tí wọ́n pe wọ́n mu àwọn oríṣiríṣi àwọn àpòpọ̀ àwọn egbòogi olóró. Ilé ìtìyàn pé wọ́n ni wọ́n mú un. Nínú àtẹ̀jáde tí wọ́n látọyìn ti ṣàlòkùrù iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Àbáyọ̀mí Jimoh lọ́jọ́ ajé ọjọ́ Monday, afurasí náà lọ́wọ́ tẹ̀ nígbà tí àwọn èèyàn mẹ́rìnlá míì tí wọ́n sì fọwọ́ òfin gbé wọn nípa títa àwọn nǹkan eléyìí tí wọ́n pín ti fòfin de láwọn agbègbè ìjọba ìbílẹ̀ ọ̀hún lórí àwọn nǹkan eléyìí tí wọ́n pe wọn pa láṣẹ fún wọn láti má ṣe tà mọ́. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ilẹ̀ Guinea àti Ivory Coast ní àti fún ìṣọ̀kan láti mú ìfọwọ́sowọ́pọ̀ wọn pọ̀ sí lórí ọ̀rọ̀ ètò ààbò, òwò ṣíṣe àti ètò ìṣèlú lẹ́yìn ìpàdé àwọn ààrẹ orílẹ̀-èdè méjèèjì, eléyìí tí wọ́n ṣe láti wọ ojútùú sí àwọn ìṣòro agbègbè, eléyìí tó jọ ń dojúkọ ilẹ̀ méjèèjì ọ̀hún. Àwọn orílẹ̀-èdè méjèèjì ṣe àdéhùn náà lánàá nígbà tí ààrẹ Guinea Mamadi Doumbouya tó pàdé pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ láti ilẹ̀ Ivory Coast Alassane Ouattara nílùú Abidjan. Doumbouya ni wọ́n pe ó kúnlẹ̀ sí Abidjan lọ́jọ́ Ẹtì fún ìjíròrò alágbára náà, eléyìí tó wáyé. Doumbouya pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára sí nínú pínpín ìtanilólobó ìkọ̀kọ̀ àti ọgbọ́n ààbò láti lè dojúkọ ìwà ọ̀daràn láwọn ẹnu àlá tó so àwọn méjèèjì papọ̀. Ó sì tẹnumọ́ pé àlàáfíà àti ìdúróṣinṣin ṣe pàtàkì fún ìdàgbàsókè. Bẹ́ẹ̀ náà ló ṣàlàyé pé ilẹ̀ Guinea ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Ivory Coast láti mú ètò ààbò rẹ̀ dára sí. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ kan láti ọ́fíìsì Ouattara ṣe sọ, ààrẹ ilẹ̀ Guinea tún tẹnumọ́ pàtàkì gbígbógun ti ìwakùsà lọ́nà tí ò bófin mu lórílẹ̀-èdè ọ̀hún tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣòro pàtàkì kan ti ilẹ̀ adúláwọ̀ ń dojúkọ. Gẹ́gẹ́ bí ìwádìí kan tí wọ́n ṣe lọ́dún 2024, ó ṣàfihàn pé ìdá 40 àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ tí wọ́n ń kó jáde nílẹ̀ adúláwọ̀ ni wọn kò ṣe àkọsílẹ̀ tàbí kéde rẹ̀ fún ìjọba, eléyìí tó sì ń fa ìpàdánù owó tó tó ọ̀pọ̀ bílíọ̀nù dọ́là fún àwọn orílẹ̀-èdè náà. Orílẹ̀-èdè China ti kọ àwọn ìròyìn kan eléyìí tó ń lọ káàkiri pé àwọn ilé-iṣẹ́ ilẹ̀ China kan ṣe ìrànwọ́ fífún orílẹ̀-èdè Iran ní àwòrán sátẹ́láìtì eléyìí tó ń ṣàfihàn ibùdó ológun ní Jordan níbi tí àwọn ọmọ ogun ilẹ̀ America àti àpẹ wọn bà sí. Eléyìí tó sì ṣàjò àti lẹ́yìn tí Iran ṣe ìkọlù sí ibùdó náà, èyí tó fa ikú àwọn ọmọ ogun America bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìwé ìròyìn Wall Street Journal tó tẹ ìròyìn náà jáde ní nǹkan òpin ọ̀sẹ̀ nípa ìkọlù ohun ìjà olóró tí Iran ṣe sí ibùba àwọn ọmọ ogun ojú òfurufú Mofak Sorti nílẹ̀ Jordan lọ́jọ́ 17 oṣù keje. Ṣùgbọ́n ìròyìn náà kò sọ orúkọ àwọn ẹgbẹ́ tàbí ilé-iṣẹ́ China eléyìí tí wọ́n fi ẹ̀sùn náà kàn pé wọ́n kópa nínú ìgbésẹ̀ náà. Agbẹnusọ ilé-iṣẹ́ ọ̀rọ̀ òkèrè nílẹ̀ China Guo Jiakun òun ló kọ ẹ̀sùn náà lásìkò àpéjọpọ̀ àwọn oníròyìn lọ́jọ́ Ajé tó sì ṣàlàyé pé ilẹ̀ Beijing tako àwọn ìfura àti ẹ̀sùn tí kò ní ẹ̀rí tó péye nínú tó sì ṣàkàwé wọn gẹ́gẹ́ bí àwọn ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Lákòókò kan náà, ààrẹ ilẹ̀ America Donald Trump ló ti gbìyànjú láti dín ìjẹ́ pàtàkì ìròyìn náà kù láàrin ìkànnì pé ẹ̀sùn náà lè fa ìbáṣepọ̀ ilẹ̀ Washington àti ilẹ̀ Beijing sí inú ìṣòro láàrin àwọn méjèèjì. Ìkọlù ojú òfurufú láti ilẹ̀ Russia kan ní pé ó lọ rèé kọlu ọkọ̀ ojú irin léyìí ti ń bẹ ní àárín ààlà ilẹ̀ Ukraine sí Poland ní kété tí wọ́n pe wọ́n ti ṣe alákòóso àgbà fúnlẹ̀ Gẹ̀ẹ́sì Boris Johnson àti ẹni tó ti gbà kan rí jẹ́ alákòóso àgbà nílẹ̀ Gẹ̀ẹ́sì Boris Johnson àti ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ elétò ààbò àgbà nílẹ̀ Europe tí wọ́n pe wọ́n ni àgbà àgbègbè náà kọjá. Bó tilẹ̀ pé wọ́n jẹ́ kò dìímọ̀ pé kò sẹ́nikẹ́ni tí wọ́n pe ó gbẹ̀mí mì lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Yaoundé. Wọ́n ní eléyìí tí wọ́n pe ọlọ́rẹ̀ kọlu ojú irin àti ọkọ̀ ojú irin náà tó fi mọ́ ẹ̀rọ tó ń ṣiṣẹ́ lára rẹ̀. Gbogbo àwọn tó jẹ́ arìnrìn àjò ní ẹbí yẹn ti kó kúrò nínú ọkọ̀ náà gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ilẹ̀ Ukraine bí wọ́n ti ṣe sọ. Johnson àti àwọn tó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò nílé ìta torí ẹnìkan náà tó jẹ́ àwọn aṣojú kan nílẹ̀ UK Jonathan Powell wọ́n ní pé wọ́n ní ti gba ojú ọ̀nà kọjá lójú orin bákan náà lẹ́yìn tí wọ́n padà bọ̀ láti ibi ìpàgọ́ kan ti ń lọ ṣe nílẹ̀ Kyiv.
Russia ṣàlàyé pé òun kọlu ojú ìlànà àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ojú irin yìí ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ Ukraine, ṣùgbọ́n tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ojú irin tilẹ̀ Ukraine ìyàn tí wọ́n ṣàlàyé wọ́n jẹ́ kò dì mọ̀ pé ó ṣeéṣe kí ètò ìkọlù náà kó ṣe àwọn àkùdé kọ̀ọ̀kan, ṣùgbọ́n wọ́n pe ẹnikẹ́ni ònìyàn pé kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ lásìkò ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá ẹgbẹ́ àwọn olùdarí ayò àgbà ti jẹ́wọ́ pé àṣìṣe wáyé nípa fífọwọ́ sí góòlù eléyìí tí ikọ̀ Manchester City fi jáwé olúborí pẹ̀lú àmì ayò kan sódò mọ́ ikọ̀ Manchester United lọ́wọ́ ní pápá ìṣeré Old Trafford lánàá òde yìí. Ìjẹ́wọ́ náà wáyé lẹ́yìn ìfigagbága náà nígbà tí ọ̀kan lára àwọn olùdarí ayò kan tó kàn sí ikọ̀ Manchester United láti jẹ́wọ́ àṣìṣe nínú ètò ìdájọ́ àti ìdarí ayò náà, eléyìí tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé fọ́nrán ìrànwọ́ ìdarí ayò ìyún VAR ló yẹ kí ó ti gba ìdarí ayò náà níyànjú láti tún ìṣẹ̀lẹ̀ náà wò lórí pápá. Wọ́n kọ́kọ́ fàgílé góòlù Erling Haaland kí fọ́nrán ìrànwọ́ ìdarí ayò VAR tó yí ìpinnu náà padà tí àwọn adarí ayò pinnu pé Patrick Dorgo ìyàn agbábọ́ọ̀lù Manchester United òun ló mú kí Haaland wà ní ipò láti ti ọwọ́ iwájú nínú àtìmí àwọn nínú ìdíje ọ̀hún. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ́jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ àfòyín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé pé wọ́n ti ń gbèrò láti gbé àbá ètò ìṣúná ọdún 2027 lọ síwájú ilé-ìgbìmọ̀ aṣòfin lóṣù kẹsàn-án ọdún tá a wáyé. Bákan náà la mọ àfòyín pé àtújáde àwọn tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn olùdíje nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 látọwọ́ àjọ elétò ìdìbò ilé wa INEC ò ní pé ó ti ṣe àgbékalẹ̀ bí àwọn tó fẹ́ díje du ipò nílẹ̀-ìgbìmọ̀ aṣòfin ti ṣe mọ́ra wọn lásìkò yìí tí kálukú sì mọ bí ó ti mọ gbaradì. Nílẹ̀ òkèèrè láti mọ àfòyín pé ilẹ̀ Guinea àti orílẹ̀-èdè Ivory Coast ni wọ́n ti fẹ́nu kò láti ní àjọṣepọ̀ alágbára lórí ọ̀rọ̀ ètò ààbò okòwò ṣeṣe àti tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú lẹ́yìn ìjíròrò táwọn ààrẹ orílẹ̀-èdè méjèèjì ṣe láti bójú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àdojúkọ eléyìí tí àjọ ń kojú. Ilẹ̀ China kọ àwọn àbá kan eléyìí tó ní ṣe pẹ̀lú omi pé àwọn kan nílẹ̀ China àbí ilé iṣẹ́ wọ́n ṣe àtìlẹyìn fún orílẹ̀-èdè Iran láti ṣe àwọn ìwádìí àti tàwọn lólobó lórí ibùbá àwọn ọmọ ológun kan ti ń bẹ nílẹ̀ Jordan eléyìí tí a pe àwọn ọmọ ilẹ̀ America tó jẹ́ ológun fi ṣe ibùgbé kó tó di pé ìkọlù kan tí a pe wáyé tó sì gbẹ̀mí àwọn ọmọ ológun mẹ́ta ní ilẹ̀ náà. Inú ìròyìn eré ìdárayá láti mọ àfòyín pé àwọn ikọ̀ tó jẹ́ ẹgbẹ́ adarí ayò wọn ní pé wọ́n ti gbà pé àṣìṣe kan ló wáyé lórí bí wọ́n ti ṣe gbà pé kí wọ́n ka àmì ayò kan ṣoṣo eléyìí ti kọ Manchester City tí wọ́n fi jáwé olúborí mọ́ ikọ̀ Manchester United lọ́wọ́ ní pápá ìṣeré Old Trafford lánàá òde yìí. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kúnlé Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa lórí pẹ̀lú àti @WellsWithin893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti @WellsWithin893 FM fanpage. Bákan náà lè gbọ́ sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsWithin893.com. Ẹ lè pe tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòde lómúrè náà wá sí ti gbọ̀yìn ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ọlọ́run yóò bùkún fún yín ẹ máa yáṣẹ́ o.

0: wí ká bọmọ náà wí nítorí pé kó bá fẹ́ láyọ̀ lé ọkọ ìyẹn máa ń fi sùúrù gbélé ọkọ ni ẹ wo ọ̀pọ̀ òrò kágbọ̀n ẹja mọ̀ relé ẹ bá ń kí àwọn ará lé.
1: ẹ wo ẹyin olólùfẹ́ wa àwọn ọmọ fèyí ṣe lọ́dọ̀ọ̀nù lágbára ọlọ́run a ó pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ mi òyípadà èmi náà ni sunday ọmọ ọdẹjọ bí baba lámọ̀lá náà ló ń kí yín pé odi ọjọ mẹjọ.
0: tó ọpẹ pàtàkì lẹ gbogbo ẹyin olólùfẹ ìkànnì kànga gbọmọgbẹ tí ẹ pè wá wọlé lórí ètò ẹbí aláyọ lénìí ẹ darapọ mọ wa lọsẹ tó ń bọ fún àkọtun ètò ẹbí aláyọ lórí ìkànnì yìí ìbẹlẹ pàdé bàbá àdìbò àti ìyá àdìbò wọn tún gbé tuntun wa kan ayé mọlé ẹkún ti mọ pé bí bá ti ń lọ ládùúgbò nínú mọlẹbí náà mọ ń gbé wa kan ayé mọlé ẹ sì kẹkọọ akọgbọn àjọbomi ọgbọmu fúnra wa ni. ó kọ tèmi ò yí padà o tèmi tọpẹ akíkò lé ẹ ló ń sọ pé láṣẹ ìdùmàrè títí ọsẹ tí ń bọ wọn ẹni fẹ nìkankan ni wa ṣàwátì o ẹjẹ dúpẹ lọwọ lọwọ bọtìmí fúsà àti àwàyí stephen igè òṣèlú òṣèlú tó bá ń gbé sílẹ gbé sókè ẹ wo kí mọlẹbí lè dá àjọṣepọ gbogbo wa ni ẹjẹ ṣe dáadáa o.

0: Ẹkálẹ́ àsìkò ṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa lọ mọ́ fún yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu pàṣẹ kíkówó síta fún àwọn àjọ eléyìí tó rí sí ìdàgbàsókè agbègbè nílẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fojú sun àwọn iléeṣẹ́ àti ibùdó tuntun fún ètò ìbáraẹnisọ̀rọ̀ bí igba nígbà tá a bá fi rí oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àjọ elétò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ yìí JAMB ni a ti mú àtúnṣe dé bá àsìkò àti àwọn tó ní ṣe pẹ̀lú ètò ìdánwò eléyìí tí ó ní ṣe pẹ̀lú àtiwọlé ẹ̀kọ́ gíga fún tọdún 2027. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti jẹ́jẹ́ láti rí pé wọ́n fọ gbogbo àwọn inú igbó gbogbo mọ́ eléyìí ti ń bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mú kí àwọn àgbésùnmọ̀mí ti ń bẹ níbẹ̀ láti fọ́n dàgbé. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fẹ́ntì ṣe akọ̀wé àpapọ̀ fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí George Akume láti rí dájú pé wọ́n ṣe ìtúsíta àwọn owó tó tọ́ àti eléyìí tó yẹ eléyìí tí wọ́n ti bọ̀wọ́ lò fún àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ẹkùn gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu pàṣẹ yìí lónìí lásìkò ìpàgọ́ kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ onídàgbàsókè fáwọn àárín gbogbo apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Akume tó ṣojú ààrẹ níbi ìpàdé náà ló ṣàyẹ pé ìdásílẹ̀ àwọn ìgbìmọ̀ yìí ló wà lára ètò ìrètí ọ̀tún ìṣèjọba tó ń bẹ lóde láti mú kí ìdàgbàsókè láwọn ìgbèríko kó lè tètè sáré kànmọ́kíá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣàlàyé pé ìgbìmọ̀ náà ó ní wọ́n pé wọn kò gbọ́dọ̀ rọ̀gbọ̀ kó lé ètò ìṣúná látọ̀dọ̀ ìjọba nìkan tó sì ń rọ̀ wọ́n láti rí pé wọ́n wá gbogbo ọ̀nà nípa àjọṣepọ̀ láàrin ìjọba àti àwọn aládàáni àbí àwọn tó lè fínúfíndọ̀ láti yọ̀ǹda owó fún ètò ìdàgbàsókè láwọn agbègbè tí kálukú wọn wà. Ó ṣàlàyé pé ìgbìmọ̀ náà ní ìrètí wà pé wọ́n gbọ́dọ̀ gbájúmọ́ àwọn iṣẹ́ àkànṣe alágbára nínú ilé ìta àti rí àwọn iṣẹ́ àkànṣe bíi ojúnà ojúrin àwọn nǹkan ìgbòkègbodò ojú òfúrufú ìdáṣẹ́sílẹ̀ ètò ààbò ìdókòwò àti àwọn nǹkan ìdàgbàsókè lọ́dọ̀ ọmọnìyàn tó fi mọ́ ètò ẹ̀kọ́ àti ìlera. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ti bọ̀wọ́ lo ààyè kan eléyìí tí a pe wọn ní àjọ EFCC yan àjọ tí ń gbógun ti ṣíṣòwò ìlú mọ̀kùmọ̀kú gbà eléyìí tí wọ́n pe wọ́n ti yà sọ́tọ̀ fún ìgbìmọ̀ tí ó mọ̀ rí sí ètò ìdáàbòbò àkọọ́lẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọn yóò sì máa lò gẹ́gẹ́ bí olú iléeṣẹ́ àjọ náà. Mínísítà fọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ ọgbọ́n inú àti àwọn nǹkan tó ṣe kókó ṣe pàtàkì Dr. Bọ̀sún Tìjáni ṣiṣọ́ lójú ọ̀rọ̀ náà lásìkò tí wọ́n láǹfààní àti ṣiṣọ́ lójú ibi agbègbè náà nílùú Abuja. Tìjáni jẹ́ kò dìmọ̀ bí àwọn dúkìá náà wọ́n ni wọ́n fà lé àwọn ìgbìmọ̀ náà lọ́wọ́ lẹ́yìn tí a ti ṣàlàyé tí ń sì kan mínú lórí àìlè mú ojúṣe wọn ṣe pẹ̀lú àwọn nǹkan míì tí kò tó àti eléyìí tí ò yẹ pàápàá jùlọ láláì ní ọ́fíìsì eléyìí tí wọ́n lè máa ṣàmúlò. Ó ṣàkàwé yíyí àwọn agbègbè yìí àti àyíká náà padà eléyìí tí ó jẹ́ dúkìá tí ń gbà lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n sì yí padà sí ibi àmúlò fún ìjọba òun ló jẹ́ àpẹẹrẹ láti máa ṣàmúlò àwọn nǹkan tí a bá ti gbà lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà tí ó sì mọ wúlò fún ìjọba orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde pé ó kéré tán àwọn ibùdó ìbánisọ̀rọ̀ alágbèéká tuntun eléyìí tí ó mọ̀ lọ bí ìgbà ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó di oṣù kejìlá ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ara iṣẹ́ àkànṣe amáyédẹrùn pẹ̀lú ìrètí pé yóò so àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó lé ní 1,000,000 papọ̀ lágbọn ètò ìbáraẹnisọ̀rọ̀. Mínísítà fọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ àti ọrọ̀ ajé ìmọ̀ ìjìnlẹ̀ Dókítà Bọ̀sún Tìjáni ló ṣàfihàn ọ̀rọ̀ yìí lónìí níbi tí wọ́n ti ṣe iléeṣẹ́ tuntun àjọ ìdáàbòbò àkọọ́lẹ̀ ilẹ̀ wa Nàìjíríà nílùú Àbújá. Tìjáni ṣàlàyé pé àwọn ibùdó náà jẹ́ apá kan ètò ìjọba láti gbé àwọn ètò ìbánisọ̀rọ̀ tẹlifóònù alágbèéká eléyìí tó lé ní 3,000 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ba pa julo lawon agbegbe ti ise ibani soro ko ti to nkan ati awon bi ti ko ti se rara o salaye pe awon opo kokan oni o le pese isopo network fa awon agbegbe laarin egberun marun si mewa eyi si tumo so pe ise akanse na yo le di oda awon eniyan to le ni million lona ogun gege bo se so ise akanse na tele ase ere ti are bol hamet tinubu pa pe ki eto ise ibani soro telefonu kodi awon agbegbe ti ko ti ni isopo pelu amaye derun lorilede wa Nigeria. Ajo ti seto idanwo asewole sawon ile eko giga lorilede Nigeria JAMB on lo ti mu atunse ati awon ayipada si asiko idesebi idanwo ati asiko idanwo fa awon ti o ma joko se idanwo ninu isowo ise akoko eto idanwo asewole sawon ile eko giga yan UTME lodun 2027 labe eto atunse na awon olojoko se idanwo ni ti wa pe won ma lanfani ati gunle si awon ibudo ti won yo ti ma joko se idanwo aye lo jara yan OCBT ni nkan bi ago meje abo woro dipo awon asiko ti won ma nde sibe tele ti se ago mefa abo wuro ti eto idanwo yo si ma lanfani ma lati ma bere lati nkan ago mejo abo si ago mewa abo ajo na lo kede atunse yi ninu eto atejade olososese ni ile ise won tin be nilu Abuja ton si salaye pe erongba yi lo wa lati mu ki won bojutu awon nkan to ni se pelu abo ati awon nkan to se koko se pataki to ni se pelu irin ajo alafemojuse eleyi to si ma ni se pelu awon olojoko se danwo ajo JAMB salaye pe kan menu on lo wa latowo awon olojoko se danwo eleyi ti rinrin ajo lati awon ona jijin lasiko idanwo won to si jẹ pe asiko ti won yo lanfe lati debe o ma se apa kan jamo fun ati joko si ibi idanwo loju ojo ati lati pada si ile ko wa won leyin idanwo na ninu iroyin ipinle oyo ijoba ipinle oyo ti lerile ka lasiko yi lati ma se fi aye gba awon agbesunmomi lati so awon inu igbo ati awon ibi to ni se pelu awon ohun amuse lati ojo to ti pe eleyi ti won pe fe so di ibi eru ti won pe awon ko ni gba fun won lati so awon agbegbe na di ibi ti won le ma fi fori ara won pamo si nigba ti won se nlago ikilo si ti awon ara ilu awon ladelade ati awon ti won wa kusa lona eto nipa bi won se nse amulo ati bi won se ndabobo ara won lawon agbegbe na paapa julo awon to je agbesunmomi ti won sise labi lawon agbegbe ye ijoba lo lagu ikilo se ti enikeni to ba ndabobo awon agbesunmomi tabi se atileyin fun won pe laipe lai jina oni owo ofin yo te won ti won si fi mu kata ofin gege bi igbese ti won gbe lasiko ta wa ye eleyi to ni se pelu ikolu kan ti awon agbesunmomi se si ibuba awon eso alaabo operation boss lagbegbe igbeti si igboho nijoba ipilo e olorun sego igbakeji gomina ipinle oyo amofin bayo lawal on lo lago ikilo ye lasiko ayewo eleyi to se si ibuba awon omo ologun na eleyi to si je ko di mimo pe ikolu na on lo wa latowo awon afurasi agbesunmomi ni nkan wa ago marun idaji lojo aiko sunday ti se ana ode ye lawal to salaye lori ikolu na lo ni awon osise leto abo oni won tete tamara ti won se re pe won koju awon eni bi ti o si ja ko di mo pe gbogbo awon igbese ti an pe an gbe won ni emi enikeni oni ko ba lo bo tile je pe dukia to ni se pelu ile ati awon oko ta awon eyan wonyi fin sise won la awon eni bi fa poso foko ri oni dana sun lasiko isele na ẹwẹ ninu iroyin mi ẹgbẹ oselu All Progressives Congress APC ni ipinle oyo o ni ati bu enu ate lo ikolu ileto sele ileto wa lati wa awon agbesunmomi lori iko ibuba awon osise ileto abo operation boss ni oju ona igbeti si igboho lojo aiko sunday nigba tan salaye wipe isele na oun lo ti fa opolopo ibeere ati bi awon ijoba bi won se na obi ti bi ti owo lori ati ra oko oju ofurufu ti o ma se ipararo ti isakoso gomina Seyi Makinde ti an kowura awon agbebon eleyi ti an pe won ni an sise labe oni an pe won ni won lo odidi bi wakati kan lalai si awon eso alaabo ti o lanfani lati gbena woju won lagbegbe ye nigba ti gomina Makinde si soro pe awon ti lanfani ati seto awon ohun ija ati awon ipararo to je ti awon eleto abo meji ototo ijoba ipinle oyo ni nkan osu to koja oni won salaye pe awon ti lanfani ati tewo gba awon nkan ija ye eleyi ti an pe o si ti n be ni akata ati ayeka awon ti won pe won mo be tí o mọ ṣe àmójútó rẹ̀. Ikọ̀ Operation Bust oní apẹ wọn jẹ àgbájọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò láti ikọ̀ ojú ọlá alákànfin ṣọ́ra èèyàn NSDC àti iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà kò ní ju báyìí lọ fún ti alẹ́ tòní, ṣùgbọ́n kí a tó mọ lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún ìpè ààrẹ Bola Ahmed Tinubu ti pàṣẹ fẹ́ntí ṣe akọ̀wé àpapọ̀ ìjọba ilẹ̀ yìí George Akume láti rí dájú pé wọ́n ṣe ètò síta gbogbo àwọn owó tí wọ́n ti bọ̀wọ́ lò fáwọn ìgbìmọ̀ tó ní sọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ẹkùn ìdìbò nílẹ̀ yìí. Bákan náà la mọ fún pé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti ṣàlàyé pé kò dín níbi àwọn ibùdó tó ní ṣe pẹ̀lú ètò ìbáraẹnisọ̀rọ̀ bíi ìgbà ni wọ́n pé yóò dín tí wọ́n mọ ṣàmúlò nígbà tí a bá fi rí oṣù kejìlá ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà ń gbé láti rí pé wọ́n ṣe àsopọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi 1,000,000 pẹ̀lú àwọn nǹkan tó tọ́ àti eléyìí tó yẹ. Àjọ elétò tó ní sí ọ̀rọ̀ ètò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ yìí JAMB wọn ní wọn ti mú àtúnṣe sí bá àsìkò ìdé síbi ìdánwò àti àsìkò ìdánwò fáwọn tí a fẹ́ jókòó ṣe ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga ìyàn ti UTME lọ́dún 2027. Bákan náà la mọ àfọyín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lérílé ka láti má ṣe fàyè gba àwọn agbésùnmọ̀mí láti sọ àwọn ìbò ilé ìtàwọn èèyàn ti lè máa gbafẹ́ eléyìí tí wọ́n fẹ́ sọ di ibùba ìwà ọ̀daràn nígbà tẹ́sẹ̀ ńlá go ìkìlọ̀ sí ti àwọn olùgbé àwọn aládéládé àti àwọn tó jẹ́ àwọn awakùsà lọ́nà àìtọ́ ni pé kí wọ́n má ṣe máa gba àwọn èèyàn yìí láàyè kí wọ́n sì má ṣe dáàbò bò wọ́n láti máa ṣiṣẹ́ lábí. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kunle Olówó. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tẹlifẹ̀ náà tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbé wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ́ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòde lómúrò yìí náà wá sí ti gbọ́ yín. Ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

0: ránṣẹ́.
1: Ok, ìwé ni ká ṣe bá.
0: Àwọ̀ yín ló wà 350 àbí kí n ṣí.
1: Ẹ mú wá.
0: Kí n mú wá, kò tí ì sẹ́ni tó jẹ 1000 lónìí o, Abdulrahman.
1: Ẹ mú 400 ìwà ń gbà mí.
0: Dára 350 final offer. Kílẹ̀ sọ
1: pápá pa.
0: Aṣùlúdì ṣẹ̀kẹ̀rẹ́. 350 fún Abdulrahman Langbibi Bẹ̀yẹn. Abdulrahman, nígbà tí mo ṣí nọmba 30, mo rí recharge card, 1000 naira gẹ́gẹ́ ní nọmba 30. Ẹni tó ṣí 1000 àkọ́kọ́ ni Abdulrahman o, ṣùgbọ́n wọ́n làwọn ò fẹ́. Ẹ jẹ́ ń gba ìpè kan sí ká tó lọ polówó ọjà. Ó ní ohun tí mo mú wá fún yín lónìí. Dádì mọ́mì sísítà. Ẹ fẹ̀yìn tì kẹ́ gbọ́. Àǹfààní ńlá ló dé. Ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ gbé ìpè yìí ná. Hello.
1: Wẹ́gbẹ́ di orin 89.3 FM.
0: Níbẹ̀ gangan lẹ́wà.
1: Adé lè rìn ẹkú ọjọ́ mẹ́ta.
0: Àti Kẹ́hìndé tèmi kọ́ nìyẹn.
1: Kò ní bàjẹ́ fún yín láíláí.
0: Ébà mo mọ àwọn tèmi ọ̀húndèmí mo mọ àwọn tèmi ọ̀húndèmí mi àti Kẹ́hìndé tèmi gangan.
1: Kò ní bàjẹ́ fún ẹkọ́ lórí oríire tẹ́ lọ o.
0: Àgbègbè
1: àkọ́kọ́.
0: Àmì ọlọ́ àmì ọlọ́.
1: Àmì.
0: Ó yá àti Kẹ́hìndé nínú oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn, èwo ló ń lọ, èwo ni o lọ?
1: Inú ìwò kìí ṣe àmọ̀lájáre.
0: Àti Kẹ́hìndé kí fẹ́ yà yín lẹ́nu sí kí ní àti Kẹ́hìndé o, lọ́jọ́ Sátidé o, mo fẹ́ gbé yín jáde o, kẹ́ lọ jẹun o, kẹ́ jẹ ṣàwámà àti pizza o. Ibo mo já sí
1: báyìí.
0: Ẹ ti tọ wò rí.
1: Ẹni ò tọ wò rí o, mo fẹ́ fi ṣe.
0: Kò lè lọ àbí.
1: Kò lè lọ, kò lè ṣe déédé.
0: Kò lè.
1: Ẹjẹ́ a lọ bí a ń lọ.
0: Ó yà nọ́mbà wo lẹ fẹ́ check out?
1: Ẹjẹ́ a lọ bí a ń lọ.
0: Ó yà nọ́mbà wo lẹ fẹ́ check out? Nọ́mbà wo?
1: Ẹjẹ́ a wo 21.
0: 21, 2 and 1. Accountant ní fún yín 200, ṣó lọ.
1: Ẹ má ti gbá tí mo ti rí nǹkan jẹ. Ó má ti pẹ́ ni mo ti ráyò.
0: Ṣé fẹ́ sáré gba 200 yẹn ni?
1: Okay.
0: Accountant ni 300.
1: Ẹjẹ́ a fi sí.
0: Accountant ni 350.
1: Fadele rẹ̀ padi sí 500.
0: Final offer 350.
1: Ẹ sì ẹjẹ́ wo tó wà níbẹ̀.
0: Ó ti pẹ́ tẹ̀tí wá o, àǹtí Kẹ́hìndé. Kò ní dákẹ́ má lọ mẹ́bùn lọlé lónìí o, pa rárá.
1: Ẹjẹ́ wo tó wà níbẹ̀. Ẹjẹ́ wo.
0: Àkátá ti ní 400 final offer paríparí ẹ̀ 400.
1: Ẹjẹ́ tó wà ń bẹ̀ tọ́lọ́ ni ó ṣe. Ẹjẹ́ àrí nǹkan tó wà ń bẹ̀.
0: 400. Aṣùlúdì ṣẹ̀kẹ̀rẹ́. Èmi kọ́ 400 àbí kí n lu ṣẹ̀kẹ̀rẹ́ ẹ mú kan.
1: Ìwọ náà ìwọ ni àgbà wa mú. 400 ní Fálébé.
0: Kí ẹ gba 400.
1: Ẹgbà kò lọ ìgbà Adébíyẹ ọmọ kọ̀ọ̀fíìsì yẹn ni wà ní Kábíyèsí.
0: Èmi kọ́ ọwọ́ yín ló wà 400 rẹ̀ o.
1: Ẹ sì.
0: Àti Kẹ́hìndé ó máa dùn mí tẹ bá lọ gbọ́ táyé gélé ta. Aṣùlúdì ṣẹ̀kẹ̀rẹ́. Àti Kẹ́hìndé tèmi gangan. Ní nọmba 21, mo rí 0 kìíní. Mo rí 0 kejì. Àti Kẹ́hìndé mo rí 0 kẹta. Àti Kẹ́hìndé mo rí 0 kẹrin. Try again ní nọmba 21. Thanks for calling. Ẹ jẹ́ ń sáré dójú ọjà kí n lọ polówó ọjà náà. Ẹ nípẹ́ dé dandan ni ká polówó wọlé. ẹ má yí

0: kúrò torí kọ́là win ò tí kúrò lórí kan ni ó kò tí kúrò lórí afẹ́fẹ́ ìkànnì 1.9.3 fm náà dẹ̀ ni nígbà tá a bá padà dé mo ní mo mú nǹkan kan wá fún yín à ń bọ̀ ná ẹ kú kalẹ̀.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
2: Ṣé búrẹ́dì tó ń jẹ náà lólórun ti dùn báyìí?
3: Ṣé wọ́n ṣẹ̀ délù yìí ni? Ṣé wà á sọ wípé o mọ̀ nípa Happy Taste Bread tán ṣe chocolate bread, coconut bread àtàwọn búrẹ́dì oríṣiríṣi? Tó bá ń wá búrẹ́dì aláyere tí òórùn rẹ̀ fanimọ́ra tí wọ́n fi àwọn èròjà aṣaralóore sí tí àjọ NAFDAC sì fọwọ́ sí yàtọ̀ sí jẹkújẹ bíi ṣàkàrín àtàwọn nǹkan tí wọ́n lè fa àkóbá fara tí kò sì gbé owó lórí gerege. Happy Taste Bread ni kò yá yan láàyò.
2: Láyé mi ò tún jẹ ìjẹkújẹ mọ́ lórúkọ búrẹ́dì. Happy Taste Bread ni mo yàn báyìí, oúnjẹ ní gbogbo ìdílé mi máa jẹ.
3: Tí ẹ bá fẹ́ ṣe alágbàtà búrẹ́dì tó fi ògo fọlọ́run, ẹ kàn sí wa ní Gabas Plaza before Elewure bus stop roundabout Akala Express Ibadan. Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08131250417. Happy Taste Bread, búrẹ́dì tó ju búrẹ́dì lọ.
4: Gbogbo ẹ̀yọ́ ọmọlẹ́ẹ̀dẹ́ Nàìjíríà ẹ tẹ́ kíkẹ́ gbọ́ mi dáadáa o. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ́ẹ̀dẹ́ Nàìjíríà ni wọ́n ti rówó pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà la ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn láti mọ fi app yìí pa wọlé.
5: Ọdún 2026 mọ̀ tún ti ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé sálárì nìkan náà là á jókòó ti sálárì ká tó lára data àtúnṣanwó ná owó mọ́tò owó oúnjẹ sálárì ti tán àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Ṣé ìwà ní wá nǹkan mi sọ̀rọ̀ ayé mi báyìí? Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí sálárì tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
6: Túnmúdé, ó kí ìṣòro rẹ ti di pẹ̀tẹ́lẹ̀, ìwọ kò download Bill Station.
5: Bill Station, èwo ni tún jẹ́ báhùn?
4: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ rí owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tá a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó 5,000 naira pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
5: Ẹ ní sùúrù o, 5,000 naira 5,000 tán yányán látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá, ẹ ṣàlàyé kíní ìkóye mi o.
6: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì sí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba 10,000 naira 10,000 naira. Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi 1,750 naira ṣe ìfàjẹ 50,000 naira. Ọgọ́rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
4: Ṣùgbọ́n ṣá o, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan, ó lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsù tàbí wa alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká máa lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tú àkókò láti gbowó àjọ rẹ láìsí àńlére ni kì.
6: Pẹ̀lú Bill Station, o sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlówó pọ́ọ̀kú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
6: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
5: Ẹ ní sùúrù o, ó ìkúnú ìṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tíì pé ń kọ́ kí ni ń ṣe.
6: Túnde, ìyẹn ò kì í ṣèṣòro o. Lórí Bill Station, o lè jàǹfààní rà á báyìí kó o sanwó bọ́báyá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀díẹ̀.
4: Ẹ̀sùn wa gbọ́ pa bambari bẹ̀ o, a tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò òwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rà báyìí kó o sanwó bọ́báyá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó app yìí kan náà.
5: to tumo si wipe awon ile ise lala na le lo bi station abi
6: beni awon ile ise lala le lo bi station lati le san owo awon osise won lona irorun
4: bako na bi station tun fun yin lanfani lati lo awon nkan won yin gba virtual card iyan card ori aye lo jara to nlo owo dollar lati fi gba owo tabi fi owo ranse nile okere e tun le gba owo tabi fi owo ranse je kidadu agba nlaye e le se amojuto oko owo yin lori app yi kan na e tun wa gbo dọwọ yi base station ilo sin se koya fun awon to ba sese darapo ti won ba ti gba app base station ti won si bere si ni lo ni kete te ba ti gba ta si se akole uruko yin e bere si ni ma se iduna dura niye bakan na lekun bere si ni ri owo gba wole nipa so fun mi kin so fun e ta mo si referral fun die yi won na mu ero ibani soro re bayi bayi lo sori Google Play Store tabi Apple App Store te base station BIFF station download re ko si foruko sile ko si bere si ni ri owo pa wole loni loni
6: ma gbowo
5: ma fowo pamo
4: bere si ni se akole so eto inawo re ni ilana logon pelu Bill Station kan si www.thebillstation.com tabi ke kan si wa loju opo WhatsApp pelu ero ibanisoro yi 0916 858 1914.
7: Bill Station oju opo kan so fun ilu lewura lona irorun.
1: Eighty-nine point three FM, your preferred wholesome radio.

0: oya oya e kaabo pada ikoni wa 89.3 fm ni be gogan lewa oya ni atoka ni alejo kan lori to loni e mo pe mo so fun yin mo lohun ti mo mu wa fun yin ohun ti o se yin lanfani to po ni ani agbenuso asoju ile ise bill station e ti gbo gbogbo ipolowo yen ti gbo nigba ta loju oja anfani le o fun gbogbo yin patapata ate yin te ni okowo kekeke ate yin te ni to feregede to tobi to ibayaya o eyin te n wa anfani to lo lorisirisi Mr. Toluwa pelu mi lori afefe lowo yi hello e kale o
1: e kale atoku
0: yes sir
1: esu
0: yes sir
1: esu gidi kan ede ku ataro
0: abi o ataro niyan eyin na e ku tite katakara te n ba kiri
1: esu gidi gan
0: ehe
1: oruko mi ni tolu Mr. Tolu lati bill station agbenuso fun
0: agbenuso fun le ise bill station e sare ba wa soro nipa bill station awon kan fe mo bi pe bill station ati salaye wi pe ero kan ni ile ifowopamo ni ti gbalode eyi ta awon eyan pe ni fintech e jo tori olohun ka kokko be lati bi to ni kokodo so ti wa registered
1: be ni ile ise bill station o wa registered
0: okay
1: ni Nigeria o si tun wa registered ni oki okun
0: so
1: be
0: e je sare bi se oro bi station se bi awon sogun dogoji ni bi station ni abi bank service ni
1: ah rara o e se awa o ki se sogun dogoji
0: okay
1: gege bi e si ti so ni ni alakoko pipe igbalode bank ti awon eyan mo ni ti a mo to loyinbo ma n pe ni fintech ohun ni wa ana de ti wa registered ni Nigeria a de ti wa registered ni oke okun gbogbo awon ta n se pata ni awon ijoba mo si to di fowo si so gbogbo awon eyan to ba ti gboro wa o fokanbalẹ
0: iru e po n gboro aye sugbon a le daruko tori awon eyan o sanwo opolowo oja eyin te sanwo opolowo oja yàtọ̀ sí pé mo fẹ́ ra káàdì mo fẹ́ ra data tí gbogbo a máa ń ṣe pẹ̀lú áàpù ìfowópamọ́ wa mo fẹ́ ra airtime mo fẹ́ ra ná mo fẹ́ ra subscription sórí tẹlifíṣọ̀n mo fẹ́ tọ́jú owó ẹ fún mi ní àǹfààní méjì ńlá ta lè jẹ lára bill station.
1: ẹ ṣeun gidi gan lẹẹkan sí atọkùn ẹdẹ ṣeun gan mo dúpẹ gidi gan bẹ ṣe ti tọ lára kọkọ àǹfààní púpọ ó wà lórí bill station tí a lè máa sọ ta torí àsìkò wa ṣùgbọ́n sì sọ síwájú ẹjẹ ń fún yín ní àǹfààní ńlá méjì tí mo mọ̀ yín pé àwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀ tí ó lọ́pọ̀lọpọ̀ ẹ̀yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí owó yíyá ẹnikẹ́ni tó bá ti dáńlóòdù bill station tó dẹ̀ ti wà dé rẹ́gísítà pẹ̀lú wa tó dáńlóòdù àpò wa láti orí bill store tó dẹ̀ sign up tó ṣe gbogbo tó kọ̀ fún gbogbo registration tó fi bvnc tó fi nis ó ní àǹfààní láti lè yáwó ní orí áàpù wa owó tó dẹ̀ kéré jù tí wọ́n lè yá ni 5 million naira.
0: ẹni sọ̀rọ̀ dà pé mi gbọ́n yín dáadáa irú ẹ̀mí báyìí sì tí mo ti ń plan pé mo fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́ẹ̀sì kan èrò owó ńlá yá kì í ṣe 2,000 5,000.
1: rárá o à ń pe owó yìí
0: kólátẹ́rà lò.
1: Bẹ́ẹ̀ni kólátẹ́rà lò yìí ní ìwé pé ẹ lè fi lé yín yáwó ẹ lè fi mọ́tò yín yáwó èèyàn tó bá ní góòlù náà ẹ lè fi góòlù yín.
0: Àwọn tó nílẹ̀ tí wọn tí ì ṣe kankan lé lórí.
1: Bẹ́ẹ̀ni wọ́n lè fi yáwó.
0: Èyí tó lọ ta kò ní ní ìdíkò wulẹ̀ ta.
1: Kò ní ìdíkò ta rárá. Ó lè fi yáwó látòrí pílátọ́ọ̀mù wa.
0: Mo ti bá nídìí
1: owó tó bẹ̀
0: 5 million naira.
1: Lọ sókè.
0: Tí n bá need bí 50 million, ṣé àǹfààní ẹ̀ wà lórí bill station?
1: Àǹfààní ẹ̀ wà lórí bill station.
0: 50 million.
1: Bẹ́ẹ̀ni tí ẹni tó bá fẹ́ yáwó náà tó bá ti ní
0: ohun
1: tó lè fi dúró kólátẹ́rà tó wọ́ ti èyí tó fẹ́ yá. Àǹfààní ẹ̀ àádẹ́ kó tó di pé yá oṣù òkúta ní lọ́ọ̀yà wa. Wọ́n á gbẹ gbogbo ẹ̀rọ tó á ṣe ìfẹ́sọ̀ kó tó di pé owó náà ṣó.
0: Àwọn kan máa ń lo Mr. Tolu àwọn kan máa ń lo ọgbọ́n àrékérekè wọ́n máa ń pe kinní ọ̀hún ní hidden charges won ni so awon woko kan ti won mo yo labenu lati le se ru e wa pelu bi station ka mo wa lo yawo debi ta ni wa le sun mo
1: ra o si idi tagi koko lori e
0: o da awon ya wa loja gbugbo ti gbo ba pe anfani wa pelu bi station lati yawo se ekowo se business wa e ja soro nipa anfani keji e ba mi soro nipa pos tori gba ti mo download e mo ri pos nibe
1: bẹẹni ara awon anfani to tun ja anfani nla fun gbogbo olokoowo ni nla nla ni o ni kekere ni o ni oniwon ba ni o ti won koda eyan to ba fe sese bere na to de mo nkan to se anfani nla wa lati ori bi station lati fun won ni pos a pos ti wa si ni te ba wo awon competitor to ku ka mo mo daruko e ma ri pe o niye tan mo ngba ko to di pe won gbe pos fun awon eyan
0: bi kawule so ni pe won ra
1: be ni awa ti wa ni gawu
0: eni suru pos yin ofe ni
1: be ni
0: eni suru o mo wa ni oluyole bayi mo wa fe pos ofe ni ma sanwo moto ti o fi debi
1: ofe ni pos ti wa
0: ati atowo moto ti o gbede shop mi ofe na tun ni o
1: lagbara olohun ofe ni
0: e wa ni suru ati gba won ti o ni pos won ni target to gbodo meet so wa pelu bi station
1: o si ba kan meji iwo ti o ba gba pos wa na o gbodo ma lo o gbodo
0: iwa se pe tori po ti gbo po fe ni o wa lo gbenu le
1: ehn e si wa tokun o se pe

0: orúkọ tán lò tán ní báǹkì wọn tán fi sign up tán fi register vpn wọn òun náà ni kán make sure yìí pé wọn lò tán bá fi fi síbi bẹ kò sí bákan méjì yóò lọ lọwọ kan.
1: Ó yá kí wá fẹlẹ yọǹda yín ẹnì kan lo referral code tolu níbẹ ṣé àǹfààní wà tán bá lo tolu ṣé bónọọsì kan wà nbẹ tán jẹ.
0: Nǹkan tó wà nbẹ ni wípé tó bá ti lo tolu yẹn wọn á lè àwọn customer representation wọn á fi mẹtòtò àtòrí programu yìí ni wọn ti wá o.
1: Àti bí báyìí náà ti wá.
0: Wọn á fi mẹ́pà àtòrí programu yìí ni wọn ti wá. So wọn á lè wọn á tètè máa kàn sí wọn.
1: Wọn á lè máa dá wọn lóhùn.
0: Bẹ́ẹ̀ ni wọn á bẹ̀rẹ̀ ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè tán bá tún ní láti ọwọ́ àwọn customer representative náà. So àǹfààní tó wà níbẹ̀ nìyẹn.
1: Tọ́ Mr. Tolu, ẹ ṣe púpọ̀ fún àǹfààní eléyìí tí iléeṣẹ́ ẹ̀yin Bill Station tó gbé wá fún àwọn olólùfẹ́ kan ní West Radio àti olólùfẹ́ Call and Win.
0: Ẹ ṣeun gba tọ́kùn.
1: Yes, sir. Tọ́ òun lẹ́gbọ́n yẹn o. Tó bá jẹ́ pé Android lẹ̀ ń lò, ẹ lọ download ẹ̀ Bill Station. Tó bá jẹ́ iPhone lẹ̀ ń lò, ẹ lọ Apple Store yín, ẹ lọ download ẹ̀ Bill Station. Ẹ register pẹ̀lú VVN yín, orúkọ yín. Ẹ mọ̀ pé àwọn kan tẹ bá lọ sọ́jọ́ àwa ìṣe kiri kan tí ń kówó lọ lóru. Wọ́n ní Bill Station ń ṣe kiri kan tí ń kówó lọ lóru. Ìlú Adédàmọ́ Lansing tó fẹ́ bẹ̀rẹ̀ business yọ ti láǹfààní àjàdí ẹja dídín tó fẹ́ bẹ̀rẹ̀ business ẹja dídín ó ti láǹfààní láti yá tó 15 million kò fi mọ́ dín ẹja kò lọ fàrà rásà ti lọ download Bill Station. Ó yẹ jẹ́ ń gba ìpè bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún kan sí ká tó máa lọ ẹ mọ́sùn lé àǹfààní yẹn o. POS ọ̀fẹ́ eléyìí tó lọ fi bíi 25,000 lọ́sẹ̀sẹ̀ mọ́ ra POS. Download Bill Station. Bẹ̀rẹ̀ sí ìlú gba POS. Ṣọ́ọ̀bù tiẹ̀ náà ò kéré jù láti ní POS. Kì í ṣe ẹ brọ́dà ẹ ṣẹlẹ̀ sí transfer ẹjẹ sí transfer. Ìwọ náà yọ POS. Ibì kan nìyẹn ti ń bẹ̀rẹ̀ ó ti di supermarket ni ó. Ẹ̀mọ́ ni ẹ ṣadélérè kí mò ń tà tí mo fẹ́ lo POS lo. Eléyìí tó fi mọ́ jẹ yín lówó yẹn tó mọ́ fi transfer parọ́. Network kò dá bàbá yín sẹ́ndẹ̀ lálẹ́ ọ̀la ó wà mọ́ ní wọ́n jọ lówó download Bill Station. Bó ṣe jẹ́ nìyẹn 0916893 1000 ta ló wà nbẹ̀. Hello. Ẹ ti wọlé. Hello. Wọ́n ti wọlé wọn sọ̀rọ̀ ṣùgbọ́n táìmù ti lọ ẹja gbé ni. Hello.
2: West Radio 89.3.
1: Níbẹ̀ gangan lẹ́wà orúkọ yín àfi tẹ́tí pé.
2: Abdulmalik láti jẹ̀bú gbó.
1: Abdulmalik tèmi gangan.
2: Bó ṣe jẹ́ nìyẹn.
1: Ẹ ká lẹ́sà gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀ mi fún yín lálẹ́.
2: Tọ́alẹ̀ mi náà gbé fún yín.
1: Bó ni gbogbo ìjẹ̀bú lálẹ́.
2: Àmọ̀ àlàáfíà.
1: Ó yá pàpàpà trivia yẹn nínú oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kọ́kọ́ kà èwo ló ń lọ èwo ni ò lọ.
2: Sàláàdì lè mímọ̀ bá lọ́n tẹ̀mí o.
1: Sàláàdì tó ní cream ni o kì í ṣe sàláàdì ordinary.
2: Kò sí wàhálà ó lọ.
1: Ṣàwámà nǹkan ṣàwámà ò lọ.
2: Ṣé ẹ̀dọ́ lẹ́jọ kan ká máa sàláàdì ara wa.
1: Kò sí kò dúró sẹ́gbẹ́ kan ẹ ti tọ wò rí àbẹ́ ẹ̀ ti tọ wò rí dára ìyẹn ṣàwámà yẹn.
2: Ẹ wo àní kí ṣàwámà fọ àyè ṣàwámà fọ àlẹ́jọ kan ṣe kí á máa sàláàdì
1: kan. Ó yá nọ́mbà wo lẹ fẹ́ check out.
2: Number two,
1: accountant ní fún 250 ṣó lọ.
2: Kò wọlé o.
1: Accountant ní 300 final offer.
2: Ẹgbẹ́lẹ̀.
1: Accountant ní 350.
2: Ẹ̀mọ́wá.
1: 1,000 ṣì wà nílẹ̀ o. 800 wà nílẹ̀. Àṣùlùdì ṣẹ̀kẹ̀rẹ̀.
2: Ok, ẹ ṣí.
1: Kí n ṣí?
2: Bẹ́ẹ̀ni.
1: Try again pọ̀ o. ₦350 sí ₦100 aṣùlùdì ṣẹ̀kẹ̀rẹ̀.
2: Lo àǹfọ̀dì ṣẹ̀kẹ̀rẹ̀.
1: Ẹrù dáadáa o ọwọ́ mi ti wà lókè o aṣùlùdì ṣẹ̀kẹ̀rẹ̀.
2: Lo àǹfọ̀dì ṣẹ̀kẹ̀rẹ̀.
1: Wọ́n ní kí n lo àǹfọ̀dì ṣẹ̀kẹ̀rẹ̀ láǹgbì bí ibẹ̀ yẹn. Nígbà tí mo ṣí number two, Mr. Abdulmalik tèmi gangan. ni number 2 mori recharge card the 400 naira ni number 2
2: o te wale yen na love
1: e yen ti love yen
2: thank you
1: thanks for calling sir right. Hello ele ti wale ah gbogbo sekere mi fun yin lale ibo da pe oju opo yen o to lodo ti yin o e ba n kuro ni bi te wa e kuro bi te wa ah e jo he pe mi pada e mo binu agidi mo fi n gbo yin ipe kan lo wole yi won je kin mo wi pe ona n kola ni ona n kola ko le work o ribo la se mo number te fe fi gbebun oya ke ko ti e ke pe wa pada pelu number ta ri hello
3: where should it not from pdf
1: ni be gogon le wa
3: fun mi lati akota
1: anti fun mi temi gogon
3: ta dele
1: gbogbo sekere mi fun yin lale yi
3: yes sir
1: anti fun mi bo ni apata
3: arupo sir
1: oya na ninu trivia mi ye trivia ti mo jule onje meta yen ewo lo lo ewo ni o lo
3: ami ma gbo
1: oya mo ni shawarma pizza ati salad to ni cream lori
3: eh
1: ewo lo lo ewo
3: ah omo ko malawa
1: ah ah hey gbogbo yin le wa ni class sa delere ati fun mi ki wa so yi pe ah ola o mo fe gbe yin jade o ke lo je shawarma si mi lorun o
3: ah na ni mi je o ma order nkan
1: eh eni suru se ti je ti towori
3: mi like
1: e ko lo
3: eh
1: ah o de eni kan ni o mo nyo eran nu re je se ni mo ni eran at baba ti gbogbo e gan ko ti e le lo
3: ko le lo
1: ko le lai chamala
3: be
1: ni o ya ti fun mi temi number we le fe check out
3: number 28
1: number 28 2 and 8
3: be
1: accountant ni fun ni recharge card 200 so lo 250
3: FCC
1: 300 final offer
3: emwa
1: ah 1000 ship pon le o
3: oh yes
1: anti fun mi ki si
3: eh
1: eh eh ti mo nso niyan sugbon e je ran yin leti pe try again po o to bi 30 o
3: e se
1: den kaja ni jeje ni mo duro ti mo ni ke ni kile o mo kan so ti faja mo kan advice ni mo ntaja ni try again to bi 30 ti mo mu wa
3: a kilo de so mi laye ni
1: ko ye mi gan o se ki mu wa abi ki
3: e se
1: anti fun mi eru dada o
3: ani e se
1: asulu di sekere
3: eh
1: anti fun mi temi gangan
3: yes sir
1: ni number 28 congratulations card nla mori o 100 naira recharge card ni number 28
3: ah ti da 100 eh ni la na ni to so bi ko
1: ah eyin ni kan tan 100 naira ah
3: o ti je mi card o
1: eh ati send e ati so
3: o da
1: yes sir thanks for calling je ngbe ipe kan si pere ka wa ma lo le
4: 0916893 1000 0915 333 4893
1: hello ni be gogo le
4: wa
1: sugar ti mi
4: gogo
1: oh yeah now sugar di no je mete ta ti mo daruko yen ewo le ma nje ewo le ki nje
4: shawarma yen ni mo eh sorry salad mo prefer ni mo fe shawarma yen ko ma lo
1: shawarma ko ma lo pizza nko
4: e le like e jo
1: eh se ti je shawarma yen ri
4: o ti je le nko but like bi jeri
1: ko lo ko lo dada oya sugar number we le fe check out abi se last caller game le fe play
4: ele e ko mi last caller
1: okay now last caller game o ma fun sugar ni number 5 eyo kan ninu number yen a je 1000 naira eyo kan eyo kan a je 500
4: okay
1: eyo kan a je 200 Meji, try again.
4: Okay.
1: Number Timo Fun Sugar Lale. Number 1. Number 18. Number 47. Number 60. At number 36. 1. 18. 47. 60. 36. 37. 47. Okay. Final answer. Kin lu sekerele lori.
4: Dada.
1: All right, sugar. Number 36. Try again. Lo wan be.
4: Okay.
1: Number 18. 500. Lo wan be.
4: Okay.
1: Number 60. Try again. Lo wan be.
4: Okay. Try again to lo.
1: Oku 1000 ati 200. Sugar, number 1,000 naira lo wa nbe.
4: Yeah.
1: 200 naira lo wa ni 47.
4: Thank you, sir.
1: Thanks for calling. Mi ni le gbe ipe kankan mo. Ope pataki lo gbogbo awon ta pe patapata atawa ta wole atawa ta raye wole e mo binu. Lagbara Olorun, Olorun da mi si yo da yin na si. A tun pade ara wa lose to nbo. Oh yeah, she yi te mi gogon, she yi my bobo. Happy birthday to you. Awon lolu fe sa delere. Lati Johnson awe. Titi to fi kuro Johnson awe. Awon ta jo bere, wan ti mo she yi ti won so yen. Happy birthday to you. Oh ni wale ojo ni ti o. God bless you big, God bless you plenty, God bless you large. Mon ti sa delere le jo share. Ma le mi lomo prince and princess la muloko Sam Adelere loruko temi. Your party on radio. Titi gbata de tun pade ara wa nko. Remember you can simply and always call me Sadeliri. Bye for now.

0: yẹ pé.
1: Sálẹ̀ ńkọ́ àjìsálẹ̀.
0: Dada ló wà.
1: Ọlọ́lọ́gbọ̀ ọmọ Sẹ́ríkí ọmọ ìsọ̀lẹ́kùn lé Sẹ́ríkí àlàwẹ́kùn lé Sẹ́ríkí àmọ́wẹ́kùn lé Sẹ́ríkí àlàbíẹ̀kùn lé Sẹ́ríkí ọmọ yàmùyàmù kéré ni ó sì hánà òun fún ni.
0: Èyí ásun.
1: Akẹ́sẹ̀ báwo ni ọmọ Sẹ́ríkí? Ẹsẹ̀ kan ṣoṣo tí ọkọ̀ síkírá bá ń pé o. Ọ̀kẹ́ mẹ́ǹdínlógún ọmọ yẹ̀yẹ́ ò lè gbé kọ́mọ yọnu. Ajìsálẹ̀. Ajìkábàgà ní nǹkan pátákí ṣe ń bẹ̀ pẹ̀lú ìjẹra.
0: Ó wà ń yàn tàn mí.
1: Bàbá àgà ní mọ́ pàǹkọ̀ kò sínú wọn. Bírú rẹ̀ bá gbà yàn fọ̀nà ọwọ́ yẹn pinra.
0: Ó ṣe kí dádùn sọ̀lú ni.
1: Ajìbábà àgà ní. Ọkùnrin gbangba abogun gbangba láyà. Àwa ikú mọ̀ yìí ti nà sẹ́ẹ̀kàn ga òru nǹkan gbọ̀rọ̀ wọ́jà. Ọlọ́run ni yóò ṣòro fún.

0: Àsìkò ti tó láti gbàdúrà fún gbogbo abiyamọ wa.
1: Abiyamọ tó fẹ́ gorí afẹ́fẹ́.
2: Iṣu òní jọ kó gbàgbé àparílé ní ọjọ́ Tuesday Ọlọ́run òní gbàgbé rẹ tọmọtọmọ. Ọba mi ẹlẹ́tinú kára bí ajẹrẹ dé. Ọba ìṣòro ti jà lọ, àrá kan gúdù lójú ìjà. Ayé tá ara yé pé gẹ́gẹ́gẹ́gẹ́, òun lọ́ba mi mú bíntín. Gbogbo abiyamọ ti ń bẹ láyé ti ń bẹ láyé tọmọtọmọ. Ẹ̀rọ bàbá ẹ̀rọ bàbá ẹ pariwo gò gò gò gò gò gò gò. Very good of you, bàbá alábìyamọ yín wọlé wẹrẹ o. Ìwọ àtọmọ rẹ bá fi fàdákàdá gbádùn àti bùbá. Gbogbo àwọn abiyamọ ti wọ́n fìmọ̀ ṣọ̀kan o. Wípé gbogbo nǹkan tá a bá máa ṣe pé kọ́mọ wọlé jẹ́ èèyàn láyé la máa ṣe. Gbogbo nǹkan tá a bá máa ṣe táwọn ọmọ wa yóò fi mọ̀ wípé abiyamọ tòótọ́ ni wà la máa ṣe. Kó má dọjọ́ ọjọ́ kan kí ọmọ wọn wá wò wá lójú wípé bàbá màmá ṣe lóòótọ́ ẹ̀yìn lẹbí mi. Ó sọ bẹ́ẹ̀ nítorí pé kò rí ìtara abiyamọ tòótọ́ lára àwọn òbí rẹ̀. Èyẹ tí ọ̀rọ̀ ọmọ rẹ ò bá ká ẹ lára títí dìsin yìí. Àkókò rẹ tó yẹ kó rò kó tútù rò. Ìwọ ló yẹ kó jí agbátẹrù àkọ́kọ́ nínú ayé ọmọ rẹ. Kí ẹnikẹ́ni kó tó gbàgbọ́ nínú ọmọ rẹ, ìwọ ló yẹ kó kọ́kọ́ gbàgbọ́ nínú ọmọ rẹ. Nígbà tí Jésù wá sí ilé ayé, ìyá rẹ jẹ́ lára àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kéde iṣẹ́ rẹ̀. Ṣé o mọ̀ wípé iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe nígbà tó wá sí ilé ayé? Ìyá rẹ̀ ló jẹ́ kí àwọn ènìyàn ó gbàgbọ́. Nítorí gbogbo wọn ti wà níbi ètò ìgbéyàwó. Lójijì ni gbogbo wáìnì tán ní patí. Bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣègbéyàwó bẹ̀ sí mákùn nítorí kò sí wáìnì mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìyá Jésù lọ bá Jésù. Ìgbésẹ̀ tí ìyá Jésù gbé ńbẹ̀ yẹn, ó jẹ́ àmì àkọ́kọ́ wípé ó gbàgbọ́ nínú Jésù. Nígbà tí Jésù máa da lóhùn, Jésù ní màá mi. Ó ní àkọ́kọ́ mi ò tí tó láti máa ṣiṣẹ́ ìyanu. Síbẹ̀síbẹ̀ màmá Jésù sọ fún Jésù wípé mo gbàgbọ́ wípé o lè ṣe. Àìsàn Màríà sọ bẹ́ẹ̀ nítorí pé ó mọ irú ọmọ tó ní. Ẹ̀yin kan wà ẹ̀ kí ẹ̀ mọ irú ọmọ tẹ́ ẹ ní rárá. Iṣẹ́ ti bu àwọn abiyamọ kan lójú sà. Wọ́n ti ẹ̀ mọ irú ọmọ tó ń dàgbà lábẹ́ wọn. Wọ́n mọ irú ẹ̀bùn tí ń bẹ nínú ayé ọmọ tó ń dàgbà nínú ilé wọn. Wọ́n mọ irú ìpè tó wà lórí ọmọ wọn. Wọ́n sì mọ irú májẹ̀mú tó gbé wálé ayé. Tí wọ́n gbọ́ kan tí ìyá Jésù tún ṣe o.